gẹ́gẹ́ gẹ́gẹ́ ni aago márùn-ún lù lásìkò ní rédíò 101.3.5 FM lónìí ọjọ́ kọkànléní ogún nínú oṣù kẹjọ ọdún 2026 ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún àánú tá a rí gbà orí ọ̀fẹ́ tá a rí tá a fi wà láàyè di wákàtí ọ̀wọ̀ yìí ìkànnì rédíò 101.3.5 FM náà ni ẹ̀ ń gbọ́ ẹbí aago márùn-ún bá ti kọjá ìṣẹ́jú márùn-ún a ó lọ mú ètò wa ètò yín wá sí etí ìgbọ̀yìn ìyún ètò wákàtí wákàtí ìtúsílẹ̀ láti ẹnu àwọn bàbá wa bàbá orí òkè ìtúsílẹ̀ prophet victor akinyosoye lọ fún ìṣẹ́jú mẹ́ẹ̀dógún àkókò ìtúsílẹ̀ láti aago márùn kọjá ìṣẹ́jú márùn sí aago márùn kọjá ogún ìṣẹ́jú mẹ́ẹ̀dógún náà ni a ó fi láǹfààní láti bá wọn pàdé ó bá wá di aago márùn ààbọ̀ ètò wa ètò yín turning point pẹ̀lú pásítọ̀ fẹ́mi emmanuel ọgbọ̀n ìṣẹ́jú gbáko ni bí a bá ti wá dé bí aago mẹ́fà bá ti ń lù lọ́mọ oníkangó ètò wa ètò yín ètò kan gbòógì nìkan ni radio 101.3.5 FM ń jẹ́ ti gbọ́ ibi tí a ó ti máa já gbogbo àwọn ìròyìn a ó máa já lẹ̀ ìròyìn nílẹ̀ yìí àti ní òkèèrè gbogbo àwọn ìròyìn lágbọn òṣèlú lágbọn ọrọ̀ ajé lágbọn ètò ẹ̀kọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí àti ní òkè òkun ni a ó máa mú àwọn ìròyìn ọ̀hún náà wá fún wa lọ́kọ̀ọ̀kan ìjèjì a ó gbé láti aago mẹ́fà sí aago méje a ó gbé jẹ́ẹ̀tì a ó lọ darapọ̀ mọ́ iléeṣẹ́ wa lábújá láti lọ gbọ́ ìròyìn lédè gẹ̀ẹ́sì eniola abosede ọmọ saliu lórúkọ mi ojúmọ eré ojúmọ ayọ àlàáfíà ìgbéga ló mọ wa láàárọ tòní bá a ti ń jáde lọ lónìí a ò ní jáde lé kú lọwọ a ò ní jáde lé àrùn lọwọ lágbára ọlọrun ayọ tá a fi lé wa sí náà la máa bá o a ní délé bá òkú ọkọ a ní délé bá òkú ọmọ bẹẹ la ní délé bá òkú aya gbogbo ohun tó ń mí gbogbo ohun tó ń da nínú nǹkan wa kò ní dìbàjẹ kò ní dòkú bá a ti ń jáde láàárọ yìí ẹ jẹ ká fi ọrọ wa ká fi ìrìn àjò wa ká fi síwájú ọlọrun ọba kọlọrun ọba kó jẹ alpha àti omega wa kó ṣíwájú wa kó kẹyìn wa wọn ń gbàládùra wípé gbogbo ibi tí a fojú sùn fún ohun rere àti ibi tí a àti ẹlérò sí ọlọrun ọba yóò dá wa lóhùn ayọ yóò dá wa lóhùn ayọ àsìkò ọdún ìṣẹṣẹ àná o a kú ọdún ìṣẹṣẹ agbe gbogbo wa láṣẹ èdèmàwé lẹẹkan sí eniola abosede ọmọ saliu lórúkọ mi ẹ ṣeun bẹẹ ti ń tẹtí sí wa.

0: Ọlá ni ó ti láǹfààní láti pàdé wòlíì lórí ètò àkókò ìtúsílẹ̀ ìyẹn bàbá orí òkè ìtúsílẹ̀ àyànfẹ́ Jésù. Ó ti láǹfààní láti pàdé wọn lọ́la ní déédé àkókò yìí lórí ètò wákàtí ìtúsílẹ̀. Ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀, ẹ ká tún máa mú àwọn orin wa fún yín lọ́kàn ọ̀jọ̀kan títí tí aago 5:00 yóò fi lù tí a ó lọ darapọ̀ mọ́ Pastor Femi Emmanuel lórí ètò Turning Point. Ẹ ṣeun, Betty 30.
1: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.

0: Radio
1: 103.5 FM.
2: 35! Àtúpalẹ̀ ìròyìn bọ́sẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Iléeṣẹ́ àlárọ̀ àgbà yìí bá 103.5 FM. Kò í lè gbọ́. Látàgọ́ mẹ́fà ìdájí sí àgbo mẹ́fà àárọ̀ ni. Ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday. Tó dájú nínú ìròyìn tó múnádókò. Ẹ̀fẹ̀ àwàdà àti ìsọnù nínú ìròyìn jẹ́ ti gbọ́. Ní 103.5 FM. Radio 1. Lẹ́tí máa ma bá wa pàdé lọ́wọ́. Èyàn ò ní polówó àjà lórí ẹ̀tọ́ yìí kó mọ́ táwọn ara wa bí ọmọ ẹ̀ta títa 103.5 FM. Radio 1.

0: bakana fi die mule pe eto odibo eleyi to waye ni ipinle osun oni le o ba fa aye gba lati je ko je yi ti o moyan lori ti o fese ti o si to je wi pe bi awon eyan ti se dibo oni na ni won ti kede esi dibo ohun oni bi are o ba se be a do wi pe ohun oni lanfani lati ja uje awe olubori o fi die mule wi pe ide pataki gan ti ohun fi yojunu ti lati wa se kini lati wa se thank you sir e se ohun sir eh you wi pe e fa aye gba eh eto para wa ko fese mule eh lorilede wa nigeria ni odibo ipinle osun gomina adeleke soro ilekun o ṣugbọn ki abẹwo si iye sohun kini lai se wi pe iroyin kankan ko ti lori e bi o ti bu ko mo e fe ka iroyin si waju si o wa ni we punch to jade yin laaro kutukutu yi
1: nje ti gba gbagbọn osilu na ni mo ṣuwa mo ti e si waju ni ire iroyin daily post ni iroyin ele laaro to ni egbọn osilu nigerian democratic congress ndc lati odo oludari e ka iroyin ati ibanisoro re ti o abu agada wọ́n ni ọmọ àti rọ olùdíje dupò ààrẹ àsíá ẹgbẹ́ òṣèlú african democratic congress adc yakku abubakar ó ní láti juwọ́ sílẹ̀ o wọ́n ni ẹ juwọ́ sílẹ̀ ó sì gbárùkù ti olùdíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ndc táwọn ìyẹn peter obi nínú ètò ìdìbò ọdún 2027 láti ìtọ́fi síta lójú òpó rẹ̀ ti rẹ̀ níbẹ̀ ni tí ó àbú ló ti fi gbẹ̀rí pé tí àtìkù bá lè ṣe èyí ó ní lọ́wọ́ kan làwọn ìbò yọ ààrẹ tinubu kúrò nípò lọ́dún 2027 ni o tí ó ó wá gbósùbà káre fún àtìkù fún àfojúsùn rẹ̀ o nínú òṣèlú ẹ̀yìn wá ṣùgbọ́n wá gbà á nímọ̀ràn pé tí àtìkù bá ṣe èyí ó ní lọ́wọ́ kan làwọn máa fi ìbò yọ ààrẹ tinubu kúrò nípò lọ́dún 2027 ni o tí ó àbú ó wá gbósùbà fún àtìkù fún àfojúsùn rẹ̀ o nínú òṣèlú látẹ̀yìn wá ṣe gbà á nímọ̀ràn pé àkókò ti tó fún un báyìí láti òṣèlú sílẹ̀ o kó sì gbárùkù ti peter obi bákan náà ló ní ẹgbẹ́ òṣèlú alátakò tó kù bíi ẹgbẹ́ òṣèlú action as àtàwọn míì ó ní pé kí wọ́n ní láti tò sẹ́yìn peter obi ni wọ́n ní ẹ lọ tò bó bá kàn yín a ó jẹ́ kí ẹ mọ̀ láìpẹ́ ìdíkù ni ó fìdí ẹ̀ múlẹ̀ nínú fọ́nrán kan wípé ìgbà ìkẹyìn rẹ̀ rí o tí òun yóò díje dupò ààrẹ nítorí náà ó àbú ó ti wá rọ̀ ọ́ láti kúkú ṣe bẹ́ẹ̀ o láti àpò yìí kí èròǹgbà gbogbo àwọn kí ó lè wá sì múṣẹ kí àwọn lè fi àga nídìí ẹgbẹ́ òṣèlú apc ò nípa gbígbé òkú ti pí àti ẹgbẹ́ òṣèlú ti ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ peter obi tó jẹ olùdúpọ olùdíje nínú ẹgbẹ òṣèlú ndc ẹ pẹrẹ ìròyìn eléyìí nínú ìwé ìròyìn òsì lẹ́wọ́ ti rí bákan náà wà nínú ìròyìn the guardian ti ń bẹ ní iwájú mi àárọ̀ òní.
0: ǹjẹ́ ti gbọ́
1: pé kí ni
0: nínú ìwé ìròyìn punch nílé ọ̀ṣun ibẹ̀ lèmi ṣì wà o látàrí bí ètò òdìbò rẹ̀ bó ti ṣe tẹnu bodò tó tẹnu bọpo ní kò pẹ́ yìí ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé eré báyìí náà láfọ máa yòó ṣe o bó ti ṣe jẹ́ wípé ẹni tí ó jẹ́ olùdarí ní ẹ̀ka ìpolongo fún gómìnà adémọlá adeleke ẹ̀yìn pẹ̀lú mi ọlọ́gbẹ̀sì níṣẹ́ ló ti bọ́ síta tó sì ti sọ̀rọ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ gbogbo kò bá kùn gbé ọ̀rọ̀ pátápátá tí òun fi ránṣẹ́ tí ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Edo ìyún Monday Ọ̀pẹ́bolù ní àsìkò tí àwọn ṣe ìpolongo pátápátá ó ní gbogbo ẹ̀ ń lòun sì ti bọ́ ta báyìí tóun sì ti pẹ̀tọ̀ òun ti kó gbogbo ọ̀rọ̀ òun jẹ o ó ní wípé kò sí ogun mọ́ kò sọ́tẹ̀ o torí wípé kíni ní tó jẹ́ káwọn ọmọ tàkùrọ̀sọ káwọn ọmọ fi ránṣẹ́ síra àwọn ètò òdìbò ní tí elédùá sì ti bá wọn ṣe láti lóore ọ̀fẹ́ láti jáwé olúborí báyìí nítorí náà òun sọ wí ẹ mọ́ bínú sà I'm sorry sà nínú sí Monday Ọ̀pẹ́bolù tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Edo bẹ́ẹ̀ ò bá gbàgbé níṣe ni Monday Ọ̀pẹ́bolù náà wà nínú àwọn gómìnà ti ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ wípé wọ́n kọ́ wọ́ọ̀rìn pẹ̀lú ara wọn lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí ètò ìbò fẹ́ wáyé ńbẹ̀ láti rí dájú wípé ẹgbẹ́ òṣèlú APC wọn jagorí ṣùgbọ́n nígbà tí nǹkan ò ṣẹnu rẹ̀ tí à ń bọ̀ wọn tí ò lórí ọ̀fẹ́ láti bọ̀ sí orí ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà tó jẹ́ pé bíbọ̀ rẹ̀ inú yàrá rẹ̀ ló padà bọ̀ sí ń ló jẹ́ kí gbogbo wọn kí wọ́n kúkú padà sí ìpínlẹ̀ kó wa wọn ṣùgbọ́n nígbà tí wọ́n ti wá kéde báyìí wípé tọ̀ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù ìyún tó jẹ́ Adémọ́lá náà ni ó jáwé olúborí ìyún fún sáà ẹlẹ́ẹ̀kejì Ọlájẹ́ngbésì tó jẹ́ olùdarí ìyún lẹ́ka ìpolongo ìbò ìyún fẹ́lẹ̀ ìyún Adémọ́lá Adeleke ló ti bọ́ta tó ti wá sọ wípé tọ̀ gómìnà ìpínlẹ̀ Edo ẹ mọ́ bínú sà gbogbo ọ̀rọ̀ tóun sọ gbogbo kò bá kùn gbé ọ̀rọ̀ eléyìí tóun fi ránṣẹ́ sí yín olóhùn pé gẹ́gẹ́ bíi gómìnà ẹni tó yẹ kéèyàn mọ wárí fún òun náà nítorí ìdí èyí ẹyàn ẹ dákun ẹ mọ́ bínú òun ṣe kíni òun awọ́ ẹ̀bẹ̀ tóun sì sọ wípé tọ̀ irú

0: ọ̀rọ̀ ti padì lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé tájú àjà ní ojúlégba. Lórí ètò ẹṣin rẹ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago mọ́kànlá àbọ̀ àgọ́ méjìlá ọ̀sán nílé iṣẹ́ Radio 103.5 FM. Tó bá ti parí òwe tó mọyán lórí, kó máa pa láàrú fẹ́bùn ni o. Olówó ọjà wa ẹkẹbùn wa ẹdẹ máa ta warawara bọmọ ẹta tí ń ẹ pé ojú ẹlẹgba sórí 08 láago mọkànlá àbọ̀ ti dàgbò méjìlá nílé iṣẹ Radio 103.5 FM. ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa pa láàrú fẹ́bùn ni o. Ẹgbẹ́ polówó ọjà wa ẹkẹbùn wa ẹdẹ máa ta warawara bọmọ ẹta tí ń ta ẹ pé ojú ẹlẹgba sórí 08023094983 08023094983. Emi ko si juwele baba mi iwo nko.
1: It's louder. It's back again. Jefferson Lagos Radio 1 103.5 FM Children's Fair 2026 is here. Secondary schools across Lagos State, get ready to run, compete, and shine at the iconic CMS Grammar School Sports Ground, Bariga. It's athletics, swimming, and exciting fun games. Five-a-side football, boys and girls. 100 sprints, relay races, and so much more. Trophies, cash prizes, and await champions. Register now and be part of the action. For inquiries, call Femi Taiwo 0802-329-2640. Lekwa Awonuga 0703-899-8468. Kelechi Bernard 0803-350-606. The FRCN Lagos Radio 103.5 FM Children's Sports Fiesta 2026. Their young champions are made.
2: O de pada, o rile, o kile. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1 103 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Ó máa láwọn àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lónírúurú athletics àti ìwà swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Grammar School ní Bariga máa wáyé. Ife ẹ̀yẹ ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́. Àwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí láti fi orúkọ sílẹ̀, ẹ pé Femi Taiwo sórí 8023292640. Lẹ́kan Wọ́lúgà so 0703899-8468. Kelechi Bẹ́ẹ̀ 08033506038. Ìdíje eré ìdárayá ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 103.5 FM. Lẹ́kan Wọ́lúgà sórí 0703899-8468. Kelechi Bernard sórí 08033506038. Ìdíje eré ìdárayá ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1 103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.

0: láti gúúsù láti àríwá ìwọ̀ oòrùn àkókò ni wọ́n ní ìyún ti wáńtì ẹ̀. Bákan náà ni wọ́n fi orúkọ àwọn míì sígboro ayé jẹ́ pé wọ́n dákọ̀ wọn síbẹ̀ àti agbègbè àti ìjọba ìbílẹ̀ owó àwọn ti wá ni o. Wọ́n lára wọn òun ni Abimbola Fájọ̀lú láti ilé olújì láti ìjọba ìbílẹ̀ ilé olújì sí òkè Igbó. Wọ́n ní òun ni ó mọ jẹ́ olùbádámọ̀ràn fún gómìnà Ayédáti ìyún lórí ọ̀rọ̀ àyíká ni. Bákan náà ni olóyè Adé Adé ìyún láti ìwọ̀ oòrùn Òǹdó ìyún níjọba ìbílẹ̀ ibẹ̀. Òun ni olùbádámọ̀ràn ìyún fún gómìnà yìí sí òkè Igbó. Wọ́n ní òun ni ó mọ jẹ́ olùbádámọ̀ràn fún gómìnà Ayédáti wa ìyún lórí ọ̀rọ̀ àyíká ni. Bákan náà ni olóyè Adé Adéníyì ìyún láti ìlú Òǹdó ìyún níjọba ìbílẹ̀ ibẹ̀. Òun ni ó mọ jẹ́ olùbádámọ̀ràn gómìnà Ayédáti wa lórí ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn àti ẹsẹ̀ kùkú. Bákan náà ni ọ̀gbẹ́ni Muiwa Okunyemi ìyún láti àríwá ìlà oòrùn àkókò. Òun ni ó mọ jẹ́ olùbádámọ̀ràn sí gómìnà Ayédáti wa ìyún lórí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀. Bákan náà àwọn míì jẹ́ wípé wọ́n fi ọkọ̀ wọn síbẹ̀. Bẹ́yìn bá fẹ́ ka ọkọ̀ wọn, ó wà nínú ìwé ìròyìn ìṣàn níbi tí mo ti mú jáde ìyún láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Matrix ni eléyìí wà ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APA ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti bu ẹnu àti ẹlu owó orí àtàwọn owó míì tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó, wọ́n ti jùlọ àwọn ọlọ́jà pákó àtàwọn tó ń ta ohun ìkọ́lé ní ọjà àmú ẹ̀ ní Mushin. Ẹlu APM wọ́n ní níṣe ni wọ́n ń gbé fi ojoojúmọ́ báyìí. Òun ni wọ́n fi kún owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn o. Ẹgbẹ́ òṣèlú APM wọ́n ní àwọn ọlọ́jà ọ̀hún tí ọ̀pọ̀ wọn san ẹgbẹ̀rún mẹ́ta ní ọdún tẹ́lẹ̀. Wọ́n ní báyìí wọ́n ti ń san ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà, ìyẹn 150,000 naira ẹgbẹ̀rún àádọ́jọ náírà. Nígbà táwọn tí wọ́n ń san ẹgbẹ̀rún lọ́nà ogún, wọ́n ní àwọn yẹn báyìí wọ́n ti ń san òjìlénígba ó lé mẹ́wàá, ìyẹn 250,000 naira òní agbára. Wọ́n wá sọ wípé wọ́n ní eléyìí kù díẹ̀ káàtó. Ẹgbẹ́ òṣèlú APM wọ́n ní ọ̀pọ̀ owó yìí ní ìjọba ìbílẹ̀ gbogbo ń gbà, eléyìí tó ní wọ́n fi ní àwọn ìpínlẹ̀ Èkó lára, pàápàá jùlọ ní ìwà àkókò eléyìí tí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tí ó ń ṣe ségesège. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ akọ̀wé ìpolówó ọ̀hún ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ìyẹn Ayọ̀dẹ́lẹ̀ Kazeem, ó wá rọ ìjọba ìpínlẹ̀ Èkó láti gbọ́ àròyé àwọn òǹtajà jàmú àtàwọn ọjà míì. Wọ́n ní kí ọ̀pọ̀ wọn kí wọ́n má bàa gbà wọlé o. Eléyìí tó sọ wípé wọ́n ní yóò ṣe ìpalára tí ò kéré ọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí nínú ìròyìn The Matrix lẹ́yìn tí rí ìka síwájú sí i.
0: Tó dá ìjẹ́ ti gbọ́ ẹja padà sí pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé ìtàkùrọ̀sọ òkú ọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan lọ́tún lọ́sì níṣe ló mọ̀ tún tẹ̀ pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé Atiku Abubakar àti òun àtolóyè Olusegun Obasanjo níṣe ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn. Àtiku sọ wípé tọ̀ ọjọ́ pẹ́ gbàgbé oore eléyìí tá a ṣe ni pẹ̀lú bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ gbogbo ìgbà tí olóyè Olusegun Obasanjo tó wà ní àtúnṣe ìyún láhàámọ̀ ìjọba àwọn ìjọba ológun nígbà náà. Ó ní òun lòun ṣe kíni, òun ní òun ò jẹ́ kí ẹ̀mí bàbá kó ti lọ ìyún nígbà náà. Ó nítorí wípé kíni abẹ́rẹ́ kan wà tó jẹ́ wípé tí wọ́n fẹ́ fún gbogbo àwọn tí ó wà ní àtìmọ́lé nígbà òun o. Wípé òun gangan ń lòun sọ fún olóyè Ẹ̀gbọ̀n Ọbásanjọ́ wípé bàbá ò gbọ́dọ̀ gba abẹ́rẹ́ òun o. Wọ́n ní abẹ́rẹ́ òun ni olóògbé ọ̀gágun Shehu Musa Yara tí ó gbà tó jẹ́ wípé ó fi ṣe kíni, ó fi jẹ́ Ọlọ́run nípe o. Olóògbé òun dóòlà ẹ̀mí olóyè Olusegun Ọbásanjọ́ ní ìgbà tó wà lọ́wọ́ àtúnṣe tóun ò jẹ́ kí òun ó ti gbẹ̀mí ẹ̀ o. Ó fi díẹ̀ múlẹ̀ síwájú sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà náà. Ó ní gbogbo nǹkan wọ̀nyí ó ní ó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò mọ̀. Ohun tó jẹ́ wípé òun gbọ́dọ̀ sọ síta kọ́mọ bá ṣe kíni, kọ́mọ bá sí gbogbo wa. Ó fi díẹ̀ múlẹ̀ wípé kí ló ṣẹlẹ̀ tó wípé olóyè Olusegun Obasanjo tó fi wá kórira òun báyìí ju bó ti yẹ lọ. Ó fi díẹ̀ múlẹ̀ wípé ṣé torí pé òun sọ wípé ìsá ẹlẹ́ẹ̀kẹta ìyún tọ́ tààmù kò ṣeé ṣe nígbà tó olóyè Olusegun Obasanjo pé bóyá torí ẹ̀ gan ló ṣe kíni ló ṣe onítorí ẹ̀ gan gan onítorí ẹ̀ gan ni olóyè Olusegun Obasanjo tí ò fi fẹ́ràn òun bó ti wù kó mọ̀. Torí wípé ńgbà náà àdéhùn ti wà láàrin wọn ẹbọ bá ti ṣe sáà kejì kí wọ́n fọ èmi ilẹ̀ kémi náà mọ̀ ṣe kíni kí n lo dáúlà tèmi fún bíi ọmọ ẹjọ́. Ṣùgbọ́n tó jẹ́ wípé olóyè Olusegun

0: Mobasanjo, Baba fe se sa mi ototo. Eyin bi se mo wi pe osan odun ni mo mu kan o to mi. Osan ba dun, eyin a mo mu gba. Na ni Baba fe ngba na. Sugbon Atiku Abubakar o soro ti ilekun laaro yi, Nigerian Tribune loko ekunrere lo ro kutukutu yi.
1: Nje ti inu re royin punch ni eleyi wa, nibi ti oyin tin so ri pe ile kingdom ni royin ma ti fidi amule pe o ti se kilo kilo. Awon mo village ohun o pe ti won ba fe ririn ajo wa se orílẹ̀-èdè Nàìjíríà ó ní kí wọ́n ṣọ́ra kí wọ́n má lọ sí àwọn ìpínlẹ̀ mọ́lá kan ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí àti wípé kí wọ́n ṣe dáadáa o lórí àwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún kan tó fi mọ́ Ìbújá. Ìkìlọ̀ àti mọ̀ràn ọ̀hún òun ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣàgbéjáde nínú àtẹ̀jáde kan eléyìí tí àjọ UK for the Commonwealth and Development Office ní ànàòde yìí eléyìí tí wọ́n gbéde lánàòde yìí bákan náà ni o. Àwọn ìpínlẹ̀ tí ọ̀kọ̀ọ̀kan náà ni wọ́n ní wípé ọ̀nà kò wọ́ bẹ o bí kò ṣe orí omi lọ́ máa gbàdé bẹ́ẹ̀. Wọ́n ní ìkún omi yalé àgbàrá yàtọ̀ wọ́n ní ó ṣe é ṣe kó wáyé níbẹ̀ o. Àwọn ìpínlẹ̀ ọ̀hún ni ìwé ìròyìn ni ó kọ síbí báyìí. Ẹjẹ́ máa kà á lọ́kọ̀ọ̀kan ìjèjì. Ìpínlẹ̀ Bọ̀nú, Yobe, Adamawa àti Gombe ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí. Bákan náà wọ́n ní ìpínlẹ̀ Katsina, Zamfara, Delta, Bayelsa, Rivers, Akwa Ibom àti Cross River àtàwọn ìpínlẹ̀ ìròyìn yìí láti ka àtiwájú sí. Ẹnu wá gbọ́n ìwé ìròyìn ẹ̀rọ kí ẹ kà á síwájú sí. Ẹ̀jẹ̀ ti gbọ́ tẹ̀ 3341 náà ní ojú òpó tẹ máa fi tẹ àtẹ̀jíṣẹ́ yìí sí. À ń bọ̀ ẹja dé òkè lọ́hún.
2: Third weekend to live show that great minds, big dreams, and achievers. Join us live on air as we trailblazers, innovators, and go-getters who have excelled their chosen careers, sharing their journeys, challenges, and secrets to success. It's not just talk, it's a movement inspiration. Call in, ask your questions, share your stuff, fired up to reach your own goals. Day Fridays at 1:30 p.m. Radio 103.5 FM, your station for inspiration. Because when minds meet, magic happens. Get alive, dare, dream, do. Depart, call Chinwe on 0803-6868-295 or John on 0802-355-649.
3: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC ṣàṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálilówó lọ́nà ìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ̀ẹ́ àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná lílẹ̀ yìí. Àyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ajọ́wọ́ yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àgbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0722255226 0800225522 tàbí kẹ́ ẹ pé +234817665626 olùkéde FSRCC.
0: Sọ ẹ káàbọ̀ padà ẹ mọ́ gbàgbé ó ti kàyìn báyìí àwọn ìròyìn tá a ti mú wá lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ láǹfààní láti mọ sọ sí. Sọ ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ ní yàjú báyìí wọ́n ní ojúlé kẹẹ̀dógún nọmba 15 Kehinde Street tó wà níwájú Nigerian Customs Training College ní Ìkẹjà. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n de arákùnrin kan lọ́wọ́ sẹ́yìn, wọ́n de ọwọ́ rẹ̀ sẹ́yìn, wọ́n ṣe rẹ̀ sẹ́yìn níbẹ̀ báyìí Customs Service Training College ní Ìkẹjà. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n de arákùnrin kan lọ́wọ́ sẹ́yìn, wọ́n de ọwọ́ rẹ̀ sẹ́yìn, wọ́n de ẹsẹ̀ rẹ̀ sẹ́yìn níbẹ̀ báyìí. Wọ́n ní ṣe arákùnrin ọ̀hún ló ń pariwo ẹjọ́ òun ó jẹ́wọ́ nígbà tí wọ́n ti lù ní àlùbami. Bóyá ó jalè ni o, bóyá ó jiyàn gbé ni o, bóyá nkankan ni o, ṣùgbọ́n wọ́n ní wọ́n ti lù ní àlùbami. Wọ́n ní ìhòhò ọmọlúàbí ló wà tó jẹ́ pé wọ́n kó aṣọ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Wọ́n ní ilé ìfowópamọ́ kan ilé ìfowópamọ́

0: FM.
1: O depada, o rinle, o kile. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ sẹ́kọ́ńdírì JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Ó máa láwọn àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lónírúurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Gbàrígà ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640, Lẹ́kan Awolugba sórí 07038998468, Kelechi Bernard sórí 08033506038. Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.
2: Ohun Olúwa ni agbára. Ohun Olúwa fa igi kẹ́dárì Lebanon ya. Psalm 29 verse 5. Ètò Ohun Olúwa jẹ́ ètò ọ̀nà yìí sí ìgbàlà lórí ìkànnì yìí. Radio 103.5 FM ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ Friday ni aago 6:30 ìrọ̀lẹ́, 6:30 to 7 p.m. Darapọ̀ mọ́ wa fún ìrìn àjò ẹ̀mí sí iyè, ìgbàlà àti ìjẹ́rẹ́ ọkàn. Láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend F.O. Ọmọlafẹ́ ti ìjọ Christ Gospel and Miracle Outreach International. Tí ó wà ní 3234 Ọwọ́ Adé Street, Kẹ́tù Alápẹ̀rẹ̀ Lẹ́kọ̀ọ́. Ohun Olúwa ń kọ̀ sí ọ lónìí. Ìwọ ẹlẹ́ṣẹ̀ padà wálé, òní ni ọjọ́ ìgbàlà rẹ. Ọ̀làlẹ̀ pẹ́jù.

0: Radio
1: 103.5 FM.
0: Are you ready to be inspired this weekend? Tune in to Gold Ghetto Live, the radio show that celebrates great minds, big dreams, and unstoppable achievers. Join us live on air as we host trailblazers, innovators, and go-getters who have excelled in their chosen careers, sharing their journeys, challenges, and secrets to success. It's not just talk. It's a movement of inspiration. Call in, ask your questions, share your story, and get fired up to reach your own goals. Day Friday's time, 1:30 p.m. Radio 1, 103.5 FM, your station for inspiration, because when great minds meet, magic happens. Go get alive, dear. Dream, do. Want to be part? Call Chinwe on 0803-6868-295 or John on 0802-7355-649.
2: Gbogbo ẹ̀yin alayẹyẹ, ẹ̀yin ọ̀tọ̀, gbogbo onífàájì, gbogbo aródejò aródejò, ó tún ti yá o, ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday. Ẹ̀kú ìpalẹ̀ nìkànnì Radio 1 103.5 FM, ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó, ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà, ìkẹ́kọ̀ọ́ gboyè, ìgbòmìnira lẹ́nu iṣẹ́. Ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí. Bẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 p.m. nígbà tí Eniola Abosede ọmọ Sálíù ó mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́. Báwo lẹ ṣe fẹ́ sí abala? Kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ? Níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo. Abala ẹ̀ṣẹ̀ béèrè. Níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá o ti máa kíra wa fún ayẹyẹ gbogbo. Ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sálíù gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà. Tẹ́sì mọ́ ta warawara pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò. Ẹ tún lè mọ́ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà. Ẹ mọ̀ pé Eniola Abosede Sálíù, Eniola Bentley sórí 0911-517-3370. Ẹ tún lè mọ́ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà. Ẹ mọ̀ pé Eniola Sálíù, Eniola Bentley sórí 0911-517-3370. Ẹkú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 go méjìlá nìkànnì Radio 1 103.5 FM. Èyí máa láòdù gan ẹgbà.

ẹ̀yin aláyẹyẹ ẹ̀yin ọ̀tọ̀kùgbò onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀mọ́ níkànnì rédíò 101.03.5 FM ẹ̀ka rédíò nàìjíríà nípínlẹ̀ èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi tira wa kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí Eniola Abọ́fẹ̀dé ọmọ Sally Iwomọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan leto tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe Eniola Abọ́fẹ̀dé Sally Eniola Bentley sórí 091-151-73370 091-151-73370 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM dàgo méjìlá níkànnì rédíò 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbàgbẹ́.

0: mundo na vida minha no. O tom baralho, mundo na vida minha no. A pode jogar por cima o mundo na vida minha no. Ouro corte mini. Olawale Osu Olale alase ilese Osula Haba ilese to je pe lotun lotun bayi ni titi won to je pe gbogbo awon iyalaje baba loja ati gbogbo awon ontaja inu oja nile Yoruba n fowo re soya fun gbogbo okan ti won o fe ni gbagbo ninu lilu ewe ate gbomo gbogbo awon eyan tan ti sore tinu lori egbogi ti wa nti wa aisan ti o to nkan lelomi ti nawo nawo to to da nkan rese danu si lori eyin te ti lo product ile se Osula Haba te ti mo bo se ri te wa n ba wa juwe fa awon elomi pe tan mo bo nbe e se adupe pupo o amo lore o Osula Bitters o mo tun ti gbawo miran tuntun wo ohun to n dara tele tele o tun ti wa dara si o tomo de tagba to n je n todun todun afika aya ni sinu ile ni o binu ba nkun to nkun burugbu eyan ti ori igbansese apoju idoti nu to mu kinu o ma kan ni to mu ko pe eyan o ma royan gorogo idoti nu to mu ko lomo kunrin ko dole lodo iyawo re teyin ba ti jopo pe die ati dide a wa di wahala Osula Bitters ni ke ma lo eyan to ni toilet infection toju ara yun won ti nkan funfun jade latoju ara ti o te won lorun ogbologbo kokoro inu eje to mu kara omo yun wa kara omo jawaje to n fa ara tita ati ese to n gbona owo atese to n kuriri pajapaja to n dimo wa lowo lese ati gbogbo isan ara to ti doku e ma lo Osula Bitters o egbogi ajisan ni gbogbo isan ara to ti n dase sile gbogbo isan ara to ti le eyin o le ririn ibuso meji mo e ti mo mi gule gule te ba ti rin die e ti simi lai moye igba loju ona eyin o le dagbese nle kebe kebe ese ti mo nwo lati gbe a wa dabi en pe won de block mo wa ni badi atelese to nku tai tai to dabi en pe ko seje nbe atelese telomi a dabi en pe won tere tabi form mole isalese to nkan ni to dabi eni pe eyan te egun mole eyin te larugbo nile tan pariwo orunkun riro e ma je ki Osula Bitters ko won ninu ile won o bi nkan se ni bi nkan o se eyan egbogi to ye ki gbogbo ebi kokan ni sinu ile ni Osula Bitters si je o be ba nto bi e merin e marun lorun kile o to mo eyin ti tototo gbogbo isan ara ti de apoju sugar o ti sakoba fun isan ara wa ko wa se dede ba se fe mo bowo se npon pepepe be lese npon o ti wa se okunfa ifunpa giga ati aero orunsun felomi aya wa sa dede nja gbigbigbi lai je gbese kankan apoju suga yi na ni o on lo ma nkoko si waju kelomi ko to ni stroke a ma pa nkan olomokunrin mi ku fin fin ti oni le gberi mo o be ba ngbo iku la gbo ati ewa mo gba to re won silent killer apoju suga lo nje be o koni mu wa o koni mu awon omo wa o bi apoju suga o bayi ti waye ko ma ba wa waye to ba ti wa waye elo Osula Bitters ko ba wa fo gbogbo ro n todun danu Osula Bitters abo pataki lo je o lowo gbogbo isoro to n koju isara ati gbogbo aisan mi to le jeyo latara n todun todun ta ti je ta ti mu gbogbo eyin alafe eyan te feran faaji e fo Osula Bitters si waju o te ba ti dagbo ariya gbogbo n todun todun ta ti je yo ba wa fo gbogbo re danu egbogi olomi ni o ti ko loti ninu rara Osula Bitters si je o o ronun lati lo ijoba si ti sayewo lori re won ti lu lo nte o ti ni NAFDAC number o orisirisi ona leyan le gba lo Osula Bitters fun itoju ara ototo address wa ni yi o nibi gbogbo te ba ti nbo e bo le ni Agric Bus Stop ni ilu Ikorodu egbe okada to nlo si Isawo e bo le ni Abe Bus Stop adojuko Abe Bus Stop yen e ti ri bana wa nbe eyin ti Sagam e lo si Isale Oko roundabout ni Ilaye e wo bi aki ti won ya ade si yen e wo nu street yen ni waju transformer to wa nbe e bere Osula Haba e ti ri bana wa nbe anfani nla re o fun wa lagbata to ni address ibi ta le wa e si ma bo lati wa foruko sile lati ba wa dowopo nile ise wa o ero bani soro wa ni yi o 080 08022332305. Ẹ mú lẹ́ǹkan sí 08022332305 08022332305.
1: Òsúlà àbágbé tuntun àrà ọ̀tọ̀ mẹ́rin rí egbòogi jáde. Òsúlà bitter lórúkọ rẹ̀ ń jẹ́. Tá a bá wá ń polongo òsúlà bitter ní gbàgbà. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ọmọdé àtàgbà tó ń jẹ mọ́dùnmọ́dùn ní gbogbo ìgbà. Egbòogi òsúlà ní kẹ́ ẹ yá ní nílé o. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí ara yín tó wúwo kó fúyẹ́ ẹ máa gbéra bí ewé ọlọ́fẹ́. Ẹlòmíì aranjú kankan kó tó lè rí gbọ̀nsẹ̀ sí. Lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ líle. Pẹ́ńkọ pé egbòogi ẹ̀rù jẹ̀jẹ̀ ọkọ jẹ̀dí jẹ̀dí. Òsúlà bitter ní kẹ́ ẹ lò. Gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa. Tí kò fún omi àtẹ̀jẹ̀ láàyè. Láti ráàyè rìn lọ sí ibi tí ara ti nílò omi àtẹ̀jẹ̀. Kọ́ fa kí apá àtẹsẹ̀ ó máa wúwo. Kí ẹlòmíràn má sí ìrìn. Láti máa mí gúlegúle bí olókè ilẹ̀. Tí ẹlòmíì bá fi ẹsẹ̀ tẹ ilẹ̀. Bí ìgbà tí wọ́n tẹ fọ́ọ̀mù ni. Àti dìde dogun. Àti bẹ̀rẹ̀ ìjàngbọ̀n. Ṣé ni ó dàbí wípé wọ́n di búlọ̀kù mẹ́lòmíì ní Bàdí? Òsúlà bitter ní kí ẹ fi kojú ogun amáyésù ní ilé. Ó máa ń rẹ̀ wá tẹnutẹnu. Ògbólógbó infection. Ó ti dọba sínú ẹ̀jẹ̀. Òsúlà bitter ni ó rọ̀ lóye. Àwa mórípọ̀ lórí ara yúnyún. Ara títa. Owó àtẹsẹ̀ tó ń kúta ìtai. Owó àtẹsẹ̀ tó ń pà rìrì. Ògbólógbó kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́. Tó ti ń bá àgọ́ ara wa wọ ìyá ìjà. Òsúlà bitter ló kájú ẹ̀. Etí tó ń wóye. Nǹkan tó lẹ̀ mọ́ni lọ́nà ọ̀fun. Kò sé pọ̀, kò sé gbé mi. Iṣan ara tó ń fa ní sọdá idẹ. Ọkùnrin tí ò lè tàtẹ̀kálẹ̀ orí pápá pẹ̀lú ìyàwó ẹ̀. Òsúlà bitter ní kẹ́ ẹ lò. Ó fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú ara dànù. Ogun apá ríro, ẹsẹ̀ ríro, orókún. Àtoríkeríki ara tá a ti náwó sí yóò di àtẹ̀mọ́lẹ̀. Inú tó ń kún, inú tó ń kún. Ẹ̀yọ́ ṣíṣe lápọ̀jù. Gbígbin ni ẹlòmíràn ó máa gbin tó bá ń ṣẹ̀yọ́. Ṣeréṣeré ni ẹ̀yọ́ tẹlòmíì ó máa yọ. Òsúlà bitter ni àwọn ọlọ́gbọ́n ń lò. Tí àlàáfíà ṣe fi inú àgọ́ ara wọn ṣe bùgbé. Ẹ wá gbọ́ o. Tí ẹ bá rí àwọn kan nínú ọjà. Tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀. Tí wọ́n ń pariwo ògùn iléeṣẹ́ òsúlà abà. Àwa kọ́la rán wọn níṣẹ́ o. Ayédèrú ni wọ́n. Gbogbo iṣan tó ti rẹ̀. Tàbí tó ti dòkú. Tí ẹ bá lo egbòogi òsúlà bitter. Yóò jí padà ní lẹ́sẹ̀kẹsẹ̀. Orí egbòogi àjí iṣan tó dájú ni.
0: Ẹ̀yin òbí àti alágbàtọ́ tó lọ́mọ nílé ìwé ńlá. Ẹ fò Òsúlà bitters tẹ́lẹ̀ ẹrù ọmọ wa ò ní jìyà oníyà o. Gbogbo ìfẹ́sàn téèyàn lè kó látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò tó lè fa wàhálà nínú ayé àwọn ọmọ wa. Òsúlà bitters yóò bá wọn fọ̀dànù o. Àdírẹ́sì wa nìyí o. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Ìsàwò ẹ bọ́lẹ̀ ní Abbey Bus Stop. Àdojúkọ Abbey Bus Stop yẹn ẹ ti rí bánà wa ń bẹ̀. Ẹ̀yin ti Sàgám ẹ lọ sí ìsàlẹ̀ ọkọ̀ roundabout ní Ìláyè. Ẹ wo bí áàkì tí wọ́n ya adé sí yẹn. Ẹ wọnú street yẹn níwájú transformer tó wà ń bẹ̀. Ẹ bèrè Òsúlà Abà ẹ ti rí bánà wa ń bẹ̀. Àǹfààní ńlá rèé o fún wa alágbàtà tó ní àdírẹ́sì ibi tá a lè wá ẹ sí. Máa bọ̀ láti wá forúkọ sílẹ̀ láti bá wa dòwòpọ̀ nílé iṣẹ́ wa o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nìyí o. 08022332305 08022332305. Ẹ mú lẹ́ǹkan sí 08022332305 08022332305. Ẹ fẹ́ mọ gbogbo ohun tá a gbé dání nílé iṣẹ́ wa. Ẹ lọ fọ́lò wa lórí gbogbo social media platform wa. Òsúlà Abá .ng. Gbogbo ohun tá a gbé dání lẹ́ẹ̀mọ rí kété kété. A ní fàìsàn ló gbá o.
2: Òsúlà bitter ni o.
3: Òsúlà bitter ni kẹ́kọ̀ọ́.
2: Ó tún gbára ríro.
3: Òsúlà bitter ni kẹ́kọ̀ọ́.
2: Àpọ̀jù ṣúgà kò sí mọ́ o.
3: Òsúlà bitter ni kẹ́kọ̀ọ́.

0: ready to deepen your consciousness of God, join Prophet Victor Ilori on an hour of consciousness. Wakati Akiesi, a powerful 15-minute program of spiritual awakening, faith, and divine insight. Tune in to Radio 1 103.5 FM Lagos every Friday from 8:30 p.m. to 8:45 p.m. An hour of consciousness is brought to you by Christ Consciousness Church of God, 6 Rafiu Street, Makoko Yaba, Lagos. Don't forget, 8:30 p.m. to 8:45 p.m. every Friday on Radio 1 103.5 FM. Don't miss your moment of consciousness.
1: Gbogbo ẹ̀yin alayẹyẹ, ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì, gbogbo aródejò aródejò, ó tún ti yá o. Ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday. Ẹ̀kú ìpalẹ̀mọ́ nìkànnì Radio 1 103.5 FM, ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó. Ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà, ìkẹ́kọ̀ọ́ gboyè, ìgbòmìnira lẹ́nu iṣẹ́. Ó yá ká tún jọ ṣe lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí, bẹ̀rẹ̀ láago 10:30 AM 10:30 PM nígbà tí ẹni ọlá Abọ́sẹ̀dí ọmọ Sálì wo mọ̀ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́. Báwo lẹ ṣe fẹ́ sí abala? Kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ? Níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo. Abala ẹ̀ṣẹ̀ béèrè. Níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá o ti máa kíra wa fún ayẹyẹ gbogbo. Ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹni ọlá Sálì gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà. Pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò, ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà. Ẹ máa pe ẹni ọlá Abọ́sẹ̀dí Sálíù, ẹni ọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70. Ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago 10:30 AM 10:30 PM láago 12 nìkànnì Radio 1 103.5 FM. Tọ̀sẹ̀ yìí máa láòdù gan-an, ẹ gbà bẹ́ẹ̀.

0: Orúkọ tèmi ni Ọláwálé Osù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ Òsúlà Harbour. Iléeṣẹ́ tó jẹ́ pé lọ́tún báyìí ni titi wọn, tó jẹ́ pé gbogbo àwọn ìyálájẹ́ babalọ́jà àti gbogbo àwọn òǹtajà inú ọjà nílẹ̀ Yorùbá ń fọwọ́ rẹ̀ sọ̀yà fún gbogbo ọkàn tí wọn ò fẹ́ nígbàgbọ́ nínú lílo ewé àtegbò mọ́. Gbogbo àwọn èèyàn tán ti sọ̀rì tínù lórí egbògi tiwantiwa. Àìsàn tí ò tó nǹkan lẹ́lòmíì ti náwó tó dá nǹkan rese dànù sí lórí. Ẹ̀yin tẹ́ ẹ ti lo product iléeṣẹ́ Òsúlà Harbour, tẹ́ ẹ ti mọ̀ bó ṣe rí, tẹ́ ẹ wá ń bá wa júwe fáwọn ẹlòmíì pé kán mọ bọ̀ ń bẹ̀. Ẹ ṣe a dúpẹ́ púpọ̀ o, àmọ́ lóore o. Òsúlà Bitters ọmọ tó ti gbáwọ̀ mìíràn tuntun wọ ohun tó ń dára tẹ́lẹ̀, ó tún ti wá dára sí o. Tọmọdé tàgbà tó ń jẹun tódùn, àfi ká yá ni sínú ilé ni o. Bínú bá ń kún tó ń kùn gbùrùgbù, èèyàn tí ò rí ìgbọ̀nsẹ̀ ṣe, àpọ̀jù ìdọ̀tí inú tó mú kínú ó máa kanni, tó mú kọ́pẹ́ èèyàn ó máa ròyàn góórógó, ìdọ̀tí inú tó mú kọ́lọ́mọkùnrin kó dọ̀lẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀. Tẹ́yìn bá ti jòkó pẹ́ díẹ̀ àti dìde á wá di wàhálà. Òsúlà Bitters ní kẹ́ máa lo. Èèyàn tó ní toilet infection tójú ara yún wọn, tí nǹkan funfun ń jáde látojú ara tí ò tẹ́ wọn lọ́rùn, ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń mú kára ọmọ yún wa, kára ọmọ já wa jẹ, tó ń fa ara títa àti ẹsẹ̀ tó ń gbóná, ọwọ́ àtẹsẹ̀ tó ń kúrìrì, pajápajá tó ń dì mọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀, àti gbogbo iṣan ara tó ti dòkú. Ẹ máa lo Òsúlà Bitters o, egbògi ajísan ni. Gbogbo iṣan ara tó ti ń daṣẹ́ sílẹ̀, gbogbo iṣan ara tó ti lẹ, ẹ̀yin ò lè rìnrìn ibùsọ̀ méjì mọ́. Ẹ ti mọ mí gúlegúle, tẹ́ ẹ bá ti rìn díẹ̀ ẹ ti sinmi láìmọye ìgbà lójú ọ̀nà, ẹ̀yin ò lè dágbẹ́sẹ̀ ńlẹ̀ kébékébé. Ẹsẹ̀ ẹ ti rí máa ń wúwo láti gbé, á wá dàbí ẹn pé wọ́n de búlọ̀kù mọ́ wa níbàdí. Àtẹ́lẹsẹ̀ tó ń kú tàìtai tó dàbí ẹn pé kò sẹ́jẹ̀ ńbẹ̀. Àtẹ́lẹsẹ̀ tẹlòmíì á dàbí ẹn pé wọ́n tẹ rẹ̀ tàbí fóòmù mọ́lẹ̀. Ìsàlẹ̀ ẹsẹ̀ tó ń kanni tó dàbí ẹni pé èèyàn tẹ ẹ̀gún mọ́lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ lárúgbó nílé tán ń pariwo orúnkún ríro, ẹ má jẹ́ kí Òsúlà Bitters kó wọn nínú ilé wọn o. Bí nǹkan ń ṣe ni, bí nǹkan ò ṣe èèyàn, egbògi tó yẹ kí gbogbo ẹbí kọ̀ọ̀kan ó ní sínú ilé ni Òsúlà Bitters ti jẹ́ o. Bẹ́ ẹ bá ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn-ún lórúkílẹ̀ ó tó mọ́, ẹ̀yin ti tọ̀tọ̀ọ̀tọ̀, gbogbo iṣan ara ti dẹ̀, àpọ̀jù ṣúgà ó ti ṣàkóbá fún iṣan ara wa, kò wá ṣe déédé bá a ṣe fẹ́ mọ́. Bọ́wọ́ ṣe ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀, bẹ́ẹ̀ lẹsẹ̀ ń gbọ̀n, ó ti wá ṣe okùnfà ìfúnpá gíga àti àìróorunsùn fẹ́lòmíì, àyà wa ṣàdédé ń já gbìgbìgbì láì jẹ gbèsè kankan. Àpọ̀jù ṣúgà yìí náà ni o, òun ló máa ń kọ́kọ́ síwájú kẹ́lòmíì kó tó ní stroke. A máa pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fín tí ò ní lè gbérí mọ́ o. Bẹ́ẹ̀ bá ń gbọ́, ikú la gbọ́, àti ẹ̀wà mọ̀gbà tó rẹ̀ wọ́n. Silent killer, àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o, kò ní mú wa o, kò ní mú àwọn ọmọ wa o. Bí àpọ̀jù ṣúgà ò báyìí tí wáyé, kọ́mọ́ba wa wáyé, tó bá ti wá wáyé, ẹ lò Òsúlà Bitters kó bá wa fọ gbogbo oró tó dùn dànù. Òsúlà Bitters ààbò pàtàkì ló jẹ́ o, lọ́wọ́ gbogbo ìṣòro tó ń kojú iṣan ara àti gbogbo àìsàn míì tó lè jẹyọ látara ntódùntódùn tá a ti jẹ tá a ti mu. Gbogbo ẹ̀yin aláfẹ́ èèyàn tẹ́ ẹ fẹ́ràn fàájì, ẹ fò Òsúlà Bitters síwájú o. Tẹ́ ẹ bá ti dágbo àríyá, gbogbo ntódùntódùn tá a ti jẹ yóò bá wa fọ gbogbo rẹ̀ dànù. Egbògi olómi ni o, tí kò lọ́tí nínú rárá Òsúlà Bitters jẹ́ o. Ó rọrùn láti lò, ìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀, wọ́n ti lù ú lóǹtẹ̀, ó ti ní NAFDAC number o. Oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gbà lo Òsúlà Bitters fún ìtọ́jú ara ọ̀tọ̀ọ̀tọ̀. Àdírẹ́sì wa nìyí o. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Ìsàwò, ẹ bọ́lẹ̀ ní Abbey Bus Stop, àdojúkọ Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà wa ń bẹ̀. Ẹ̀yin ti Sàgám, ẹ lọ sí ìsàlẹ̀ ọkọ̀ roundabout ní Ìláyè, ẹ wo bí áàkì tí wọ́n ya adé sí yẹn, ẹ wọnú street yẹn, níwájú transformer tó wà ńbẹ̀, ẹ bèrè Òsúlà Harbour, ẹ ti rí bánà wa ń bẹ̀. Àǹfààní ńlá rèé o fún wa alágbàtà tó ní àdírẹ́sì ibi tá a lè wá ẹ sí. Máa bọ̀ láti wá forúkọ sílẹ̀ láti bá wa dòwòpọ̀ nílé iṣẹ́ wa o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nìyí o, 080 08022332205. Emule nkan si 08022332305 08022332305.
1: Hey, Osula bagbe tutu ara oto meri ri egboji jade Osula bita loruko re nje ta baba nkolongo Osula bita ni gbagba o to be o ju be lo omode atagba to nje madun madun ni gogo gba egboji Osula ni ke ya ni nile o
2: eyin te fe ki ara yin to wuwo ko fu ye e ma gbera bi ewi olofe elomi aranju kankan ko to le ri gbese se
1: lowo igbese lile
2: panko pe egboji eru jeje oko jedi jedi
1: Osula bita ni ke lo
2: gogo idoti to ti di sinu iso ara wa
1: ti ko fun omi
2: ateje laaye
1: lati raaye ni lo si ibi ti ara ti nilo omi ateje
2: ko pa ki apa atese o ma wuwo
1: ki elomiran o ma ti rin
2: lati ma mi gule gule bi oloke ile
1: ki elomi ba fi ese te ile
2: bi igba ti won te form ni
1: ati dije dogun
2: ati bere ijagban
1: se ni o dabi wi pe won di block melomi ni badi
2: Osula bita ni ki e bi koju ogun amayesu ni nbe
1: o ma re wa tenu tenu
2: ogbologbo infection
1: ti doba sinu eje
2: Osula bita ni o ro loye
1: awa modibo lori ara yunyun
2: ara tita
1: owo atese to nkuta itai
2: owo atese to npariri
1: ogbologbo kokoro nu eje olojo pipe
2: to tin ba agbara wa wo iya ija
1: Osula bita lo kaju e
2: eti to n oye
1: nkan to le mo ni lona ofun
2: o se po ko se gbe mi
1: isara to n fa ni soda ide
2: okunrin ti o le tatekale ori papa pelu iyawo e
1: Osula bita ni ke lo
2: o po gbogbo gedegede inu ara danu
1: ogun apariro ese riro
2: orokun
1: atori keriki ara ta ti nawo si
2: yo di atemole
1: inu to n kun inu to n kun
2: eyo si se lapoju
1: gbegbe ni elomiran ma gbe to ba se yo
2: sere sere ni eyo telomi o ma yo
1: Osula bita ni awon ologbon lo
2: ti alaafia
1: se fi inu agwara won se bugbe
2: e wa gbo o
1: ti e ba ri awon kan ninu oja
2: tabi ni bikibi ti won gbe speaker sile
1: ti won pariwo ogun ile ise Osula aba
2: awa ko la ran won nise o
1: ayederu ni won
2: gbogbo iso to ti re
1: tabi to ti doku
2: ti e ba lo egbogi Osula bita
1: ni oji pada ni lase kese
2: ori egbogi aji san to daju ni
0: eyin obi ati alagbato to lomo nile ewe nla Efo Osula bitas teleru omo wa oni jiya oniya o gbogbo infection teyan le ko latara ale igbonse gbogbogbo to le fa wahala ninu aye awon omo wa lo Osula bitas yo ba won for danu o address wa ni yi o nibi gbogbo te ba ti nbo e bo le ni Agric bus stop ni ilu Ikorodu egbe okada to nlo si Isawo e bo le ni Abe bus stop adojuko Abe bus stop yen e ti ri bana wa nbe eyin ti Sagam e lo si Isale oko roundabout ni Ilaye e wo bi arc ti won ya ade si yen e wo nu street yen ni waju transformer to wa nbe e bere Osula aba e ti ri bana wa nbe anfani lare o fun wa alagbata to ni address ibi ta le wa e si ma bo lati wa foruko sile lati ba wa dowopo nile ise wa o ero bani soro wa ni yi o 08022333205 08022333205 emule nkan si 08022333205 08022333205 Efe mo gbogbo nta gbe dani nile ise wa e lo follow wa lori gbogbo social media platform wa osulaaba.ng gbogbo nta gbe dani le mo ri kete kete a ni faisan lo gba o
3: Osula bita ni o
4: Osula bita ni
3: o o tun gbara ni o

0: aago mẹ́sàn-án ti lù.
1: Ẹ̀kalẹ́, ìròyìn ní ṣókí ló ń dé sétí gbọ́ yín láti ìkànnì rédíò 101.03.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà ti ìpínlẹ̀ Èkó. Ìròyìn láti ẹnu Eniola Saliu. Àwọn aláṣẹ tí ọ̀rọ̀ kan àtàwọn ṣàǹkù-ṣàǹkù lágbọn ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí ti ń sa gbogbo ipa wọn láti fi òpin sí ayédèrú ẹ̀rọ ìṣirò ìyẹn kalkulétọ̀ eléyìí tó ń wọlé sí orílẹ̀-èdè yìí pẹ̀lú bí ilé-iṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àjọṣepọ̀ àjọ Standard Organization of Nigeria (SON) pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Lagos State Tax Force ṣe gbẹ́sẹ̀ lé páálí ẹ̀rọ ìṣirò tó jẹ́ ayédèrú eléyìí tí iye rẹ̀ kò dín ní 14,000 lásìkò tí wọ́n ṣiṣẹ́ wọn ní ọjà Dòsùn ní ìlú Èkó. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ kẹ́fin kọ̀ńténà kan eléyìí tó kó ayédèrú ẹ̀rọ ìṣirò ọ̀hún tí wọ́n sì tọpinpin rẹ̀ dé ọjà Dòsùn níbi tí wọ́n ti fi kélé òfin gbé àwọn ọlọ́jà ọ̀hún àti ọjà wọn. Àkówọlé ẹ̀rọ ìṣirò yìí wáyé látàrí ìdánwò lọ́lọ́kanòjọ̀kan tó ń bọ̀ lọ́nà nínú ọ̀rọ̀ àjọ SON. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀ka ìmọye èròjà ìkẹ́kọ̀ọ́ tó jẹ́ ayédèrú tó ti lu ọjà gbogbo pa jákèjádò orílẹ̀-èdè yìí eléyìí tó ní gbogbo rẹ̀ làwọn yóò rí dájú pé àwọn kó nílẹ̀ pátápátá. Nínú ọ̀rọ̀ àwọn òǹwòye kan lágbọn ètò ẹ̀kọ́, wọ́n bu ẹnu àti ẹlu irú ìwà tí àwọn ọlọ́jà náà wù tí wọ́n sì gbóṣùbà káre fún iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àjọ SON fún iṣẹ́ takuntakun wọn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde ọjọ́ Ìṣẹ́gun Tuesday tó ń bọ̀ yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi sàmì ọdún Eid Maulud ọdún yìí eléyìí tó jẹ́ ayẹyẹ ọjọ́ ìbí Ànọ́bì Muhammad. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ohun abẹ́lé ìyẹn dókítà Olúkunmi Túnjí Òjó lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ akọ̀wé fún mínísítà ọ̀hún ìyẹn Magdalene Ajani kí gbogbo mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé kú ọdún. Dókítà Túnjí Òjó wá rọ gbogbo mùsùlùmí ọmọ Nàìjíríà láti kọ́ṣe ìwà Ànọ́bì Muhammad kí wọ́n sì lo àkókò náà láti fi gbàdúrà àlàáfíà ìlọsíwájú àti ìṣọ̀kan fún orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti pè fún ìgbésẹ̀ ní kíákíá àti àyẹ̀wò fínífíní lórí ìṣẹ̀lẹ̀ gbígbógun ti àti ìdẹ́yẹ sí àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ míì eléyìí tó ń wáyé lórílẹ̀-èdè South Africa. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣe ìkìlọ̀ pé tí wàhálà yìí bá ṣì ń tẹ̀síwájú ó ṣeéṣe kó tapo sí ààlà orílẹ̀-èdè South Africa nílẹ̀ òkèèrè kó sì bá àjọṣepọ̀ wọn pẹ̀lú àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó kù jẹ́. Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ní ìpínlẹ̀ Ambassador Ṣọlá Ẹnìkan Láyé ló fi ìpè yìí síta níbi ìpàdé àpérò kan eléyìí tí àjọ Nigeria Institute of International Affairs (NIIA) ṣe àgbékalẹ̀ rẹ̀. Ó ní ọ̀rọ̀ ṣùnùkùn ni ọ̀rọ̀ náà eléyìí tó yẹ láti fi ojú ṣùnùkùn wò àti pé gbogbo wa nílẹ̀ adúláwọ̀ ni ọ̀rọ̀ náà kàn eléyìí tó sì yẹ kí ìgbésẹ̀ akin wáyé lórí ẹ̀ láìpẹ́. Ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ láti kọ́ni rédíò 101.03.5 FM aago mọ́kànlá àṣálẹ́ ìyẹn ò tún láǹfààní láti bá wa pàdé ibi tá a ti máa mú ìròyìn àwọlé sùn wá sí etí ìgbọ̀ yín. Eniola Saliu lorúkọ mi. Ẹ ṣeun bẹ́ẹ̀ ti ń tẹ́tí sí wa.

0: It's louder. It's back again. The FRCN Lagos Radio 1 103.5 FM Children's Sports Fiesta 2026 is here. Junior secondary schools across Lagos State, get ready to run, compete, and shine at the iconic CMS Grammar School Sports Ground, Bariga. It's football, athletics, swimming, and exciting fun games. Five-a-side football for boys and girls. 100 meter sprints, relay races, and so much more. Trophies, cash prizes, and glory awaits champions. Register now and be part of the action. For inquiries, call Femi Taiwo 0802-329-2640. Lake Awoluga 0703-899-8468. Kelechi Bernard 0803-350-6036. The FRCN Lagos Radio 1 103.5 FM Children's Sports Fiesta 2026, where young champions are made.
1: Gbogbo ẹ̀yin alayẹyẹ, ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì, gbogbo aródejò aródejò, ó tún ti yá o, ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀. Ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday, ẹ̀kú ìfalẹ̀ níkànnì Radio 1 103.5 FM, ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó, ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi tira wa kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà, ìkẹ́kọ̀ọ́ gboyè, ìgbòmìnira lẹ́nu iṣẹ́. Ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí, bẹ̀rẹ̀ láago 10:00 AM àṣálẹ́, 10:30 PM. Nígbà tí Eniola Abosede ọmọ Sali wo mọ gbé yín débẹ̀ tán yanyan, pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́, báwo lẹ ṣe fẹ́ sí? Abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ? Níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo. Abala ẹ̀ṣẹ̀ béèrè. Níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá o ti máa kíra wa fún ayẹyẹ gbogbo. Ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sali gan leto tó lè tajà yín níbi tẹ́ ti lè kéde tàbí ṣèpolówó ọjà. Tẹ́sì mọ́ ta wàràwàrà. Pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò. Ẹ tún lè mọ́ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà. Ẹ mọ́ pé Eniola Abosede Saliu, Eniola Bentley sórí 091-151-733-70 091-151-733-70. Ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago 10:00 AM àṣálẹ́, 10:30 PM. Dago 12 níkànnì Radio 1 103.5 FM. Tọ̀sẹ̀ yìí máa láòdù gan-an ẹgbàgbẹ́.

ẹ̀yìn alayẹyẹ ẹ̀yìn ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ ìpalẹ̀ níkànnì rédíò 101.03.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi tira wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí Eniola Abosede ọmọ Sally wo mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ẹṣẹ̀ béèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá o ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan leto tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe Eniola Abosede Sally Eniola Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM dago méjìlá níkànnì rédíò 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan-an ẹgbàgbẹ́.

Akọlẹ́rí àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì Alálùbáríkà Rédíò 101.5 FM lórí ètò wa ètò yìí ẹkún ìpalẹ̀mọ́ ti ìkànnì yìí. Àtútù dé láṣáálẹ̀ tòní. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún àǹfààní fún orí ọ̀fẹ́ tó fún wa láti tún rí ọjọ́ tòní. Tá a jọ ṣètò ní ọ̀sẹ̀ tó kọjá tó jẹ́ pé ọ̀sẹ̀ yìí àtútù wà lórí orí ètò. Àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ẹ̀ka lẹ́nu mi gbogbo tí ẹ ti ń gbọ́ mi ẹni Ọlá Bọ́sẹ̀dé ọmọ Sálíù lorúkọ mi tí mo jẹ́ atọ́kùn ètò ẹ̀kú ìpalẹ̀mọ́ lórí ètò ìyẹn ní orí ìkànnì Rédíò 103.5 FM ẹ̀ka Rédíò Nàìjíríà ti ìpínlẹ̀ Èkó. A wà ní 1A Adékunlé Fajúyì GRA ní Onígbòǹgbò ní Ìkẹjà. Ibẹ̀ náà láwọ̀ àti a ti ń ṣe gudugudu méje iye àyà mẹ́fà. Ètò ẹkú ìpalẹ̀mọ́ náà lẹ̀ ń gbọ́ o. Ẹkú ìpalẹ̀mọ́ lẹ́tọ̀ ètò ẹkú ìpalẹ̀mọ́. Fún èyí tí ẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ètò ẹkú ìpalẹ̀mọ́ gbogbo alẹ́ ọjọ́ Friday alẹ́ ọjọ́ Jímọ̀ náà ló máa ń gorí afẹ́fẹ́ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹni Ọlá Abọ́sẹ̀dé ọmọ Sálíù. Báwo la ṣe máa ń ṣe? Kí lohun tá a máa ń ṣe? Ohun tó bá ti jọ mọ́ ìnáwó, tó bá ti jọ mọ́ ayẹyẹ pàtí ó wà ń bẹ́ special ẹyọ àtọkùnrin àtobìnrin àtàwa tá a dájọ́ ìnáwó sọ́nà àtàwa tá a fìwé pè àtàwa tó jẹ́ wípé mo gbọ́ mo yà mo gbọ́ mo búránṣì gbogbo wa náà ní kíni gbogbo wa lo ní ìnáwó. Àwọn kan ti ẹ̀ ti sọ mí lẹ́nu wọn ní àìléyà aródeyọ ni ẹ̀ṣẹ́ ẹ̀bẹ́ ẹ bá pè mí láródeyọ màá tún máa sọ fún yín pé èmi gangan láródejo torí pé kíni ibi ayẹyẹ báyìí ni wọn ti máa ń bá mi torí pé ṣẹkẹrẹ kì í bá wọn rode ìbànújẹ. Ẹ̀ka lẹ́lẹ̀kọ̀ sí i nìkan ní Rédíò 103.5 FM.

àwọn tó ṣọdún ìṣẹ̀ṣẹ̀ lánàá tó jẹ́ wípé pọ̀pọ̀ ṣìṣe ẹ̀ fàájì sí àyẹn wọn ṣe lánàá. Àwọn kan tí wá sọ pé kí ni wọ́n ní fàájì yẹn ń ṣe kí ni ó ń kọ̀ntínú ijó tẹ́ẹjọ́ lánàá ìbàjọ́ ìtì gbogbo ẹ̀ ló ṣe sẹ́ẹ̀tì wọn ní kọ̀ntínúẹ́ṣọ̀n ẹ̀ wọ́n ṣe lè ní bákan náà ọ̀la náà ó tún wà ń bẹ̀. Ẹ kú ìpalẹ̀mọ́ létí ètò ilẹ̀ kú ìpalẹ̀mọ́ láti kọ́ ni rédíò 101.5 FM. Bá a ṣe máa ń ṣe rèé, ohun tó bá ti jọ mọ́ ìnáwó tó bá ti jọ mọ́ ayẹyẹ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ayẹyẹ náà la máa ń gbé yẹ̀wò la máa sọ lórí ètò yìí. Àkọ́kọ́ nu ẹ̀ẹ̀kejì, bẹ́ẹ̀ bá lẹ́ni tí ẹ fẹ́ kí kú ìpalẹ̀mọ́, bójẹ́ yìí náà lẹ dájọ́ ìnáwó sọ́nà tí ẹ fẹ́ kíra yín. Orí ètò ẹkú ìpalẹ̀mọ́ yìí náà lẹ ti máa ṣe ìkíni àwọn ìpè tí ń wọlé, gbogbo ìpè tó bá wọlé náà la máa gbé. Ẹ̀ẹ̀kẹta, orin yòówù tí ẹ bá fẹ́ ká fún yín ní àṣálẹ̀ yìí, bẹ́ ẹ bá ṣe ń rìkúẹ̀sì fún, bẹ́ẹ̀ bá ṣe ń béèrè fún, ẹ ṣèbéèrè màá máa fún wa bí ẹ bá

0: shin baby o di meta ohun to ba ni se pelu inawo oro to ba ti ni se pelu party la ma so eleyi to ku kankan wa e keji be ba leni te fe ki ku ipale mo bo je yin na le dajo inawo sona ti e fe kira yin ki se wi pe e fe se announcement o eleyi yato si pe e fe se ikede o ikede oto iyen ayoto ni yun iyen o ba owode amo wi pe e ko fe se ikini emi lagbaja omo lagbaja lati bi bayi bayi mo fe kira mi ku ipale mo inawo ti mo fe se ni ko pe yi abi mo leni ti mo fe ki ya lagbaja mo fe ki mi sister medu ku ipale mo igbeyawo omo e to fe se ni ko pe yi tikede dawo ko yin kede dawo ko en ti e fe ki tori o sese ki eni te n ki won ma gbo eleyi lasan gan oju pe ke fun won lowo ke fo sinu envelope fun won lo be ba se leyi awon gan mo pe ah eni fe awon dokun ero ibani soro ti e ma pe si 0704 700 3341 ele fi atejise sowo na yala ni sms abi whatsapp sugbon mo ma fe je ko je whatsapp ni ke fi atejise yin sowo si to ba je pe atejise le fe fi sowo 0704 700 3341 kilo ta fe so ni asale yi eyin ti wa eyin to je wi pe a fẹ́mọ̀ láti máa lọ sí patí a kúndùn láti máa lọ sí ibi ìnáwó ẹlòmíì àti ẹni à wo mi lè wá fìrònú ṣera mi léṣe mi lè wá fìrònú para mi jẹ ń gba patí lọ wọn fìwé pé wọn fìwé pé kó ṣàti lọ sí patí ǹjẹ́ a ti ẹ̀rí àwọn kan tó jẹ́ wípé láti ìgbà tí wọ́n ti bí wọn wọn ò lọ sí patí rí yálà ìkómọ ni o ìgbéyàwó ni o ìfinijóye ni o ìṣílé ìsìnkú àgbà ìgbòmìnira lẹnu iṣẹ́ ǹjẹ́ a rí ẹnìkan tó máa bọ́ta wípé èmi o láti ìgbà tó ti bí èmi ò lọ sí patí rí bẹ́ẹ̀ mi ò dẹ̀ ṣe patí rí bá a bá rí onítọ̀hún ẹ jẹ́ kí wọ́n pè wọlé ká bèrè pé kí a ní ìdí torí ẹ̀ ni o ṣe jẹ́ wípé ìnáwó ṣe kókó ṣe pàtàkì ìnáwó ṣe kókó ó ṣe pàtàkì tí wọ́n bá bíyàn sáyé wọ́n á sọmọ lórúkọ ìnáwó ni gbogbo kòókò làálàá gbogbo kòókò jọ̀ọ́jọ́ ẹ̀dá láyé ó ṣiṣẹ́ ó lọ ó ṣe gbogbo ẹ̀ at the end of the day nígbà tí ọlọ́run bá ní ó yá eléyìí tó ṣe lórílẹ̀ èèpẹ̀ ó tó gẹ́ ó yá wá jábọ̀ ohun tó ti fi ìgbésí ilé ayé ẹ̀ ṣe wá jábọ̀ fún mi nígbà tí onítọ̀hún bó bá máa filẹ̀ ṣaṣọ bora wọ́n tún máa ṣe ìnáwó ìyẹn iye wọ́n á fi yẹn ṣe ẹyẹ ìkẹyìn fún onítọ̀hún kó tó di pé onítọ̀hún filẹ̀ ṣaṣọ bora náà gbogbo ìrìn àjò ẹ̀ ní ilé ayé gbogbo ọjọ́ tó lò pátápátá alàgbà àtàìwò tẹ́lọ̀ mo ti rí ìpè yín má gbé láìpẹ́ gbogbo ọjọ́ tí onítọ̀hún lò gbogbo ọdún tó lò oṣù ọjọ́ ìbí á ní ìnáwó kọ̀ọ̀kan tó ṣe bí òun ò tiẹ̀ tí ṣe fúnra ẹ̀ wọ́n á ti fìwé pé ǹjẹ́ a wá rí ẹnìkan àbí ẹ tiẹ̀ ti gbọ́ rí àbí èèyàn yín kan pé láti ìgbà tí wọ́n ti bí kò ṣe ìnáwó bẹ́ẹ̀ kò lọ síbi ìnáwó fún àwọn tí a máa ń lọ síbi ìnáwó mi tẹ̀lé sọ pé fún àwa tá a máa ń lọ sí ìnáwó yòówù tí wọ́n bá pè wá sí fún àwa tá a bá ń lọ kí ni ìdí tá a máa fi ń lọ síbi ìnáwó yàtọ̀ sí wípé ẹ kò fẹ́ fi yẹ onítọ̀hún sí yàtọ̀ sí pé wọ́n fìwé pè wá a wá jẹ́ onítọ̀hún àbí pé ìfẹ́ tá a ti ẹ̀ ní sónítọ̀hún kò yẹ kó jẹ́rú ẹ̀ ló ń ṣe ìnáwó kí n má ni mo fẹ́ débẹ̀ kí ni ìdí tí a máa fi ń lọ sí ìnáwó ẹlòmíì tó bá ti lọ náwó ó ní nǹkan kan to ma se to ma fi tere lorun to ba ti tere lorun bayi eleyi to ku o ton niyan bi o ti se nkan kan yen ania ohun o ti gba wipe ohun lo si party bi o ti se nkan kan to fe se yen a gba wipe ohun si sugbon awon kan wo pe ah nkan ba fi le mu mi lo si party leni ti n ba fi le wi kini se ah party yen o ti complete ko ti pe e je n gbe ipe alagba taiwo ti lo boya won ni ise pataki kan ile ti won fe fun wa ni asale hello sai kalesa
1: hello my darling daughter
0: e kalesa
1: mo ti pe
0: e ma binu sa
1: ola ni mommy yin se birthday o
0: wow
1: ta we ta pray fun won last
0: wow Eba mi daruko won lekan sisa.
1: Queen Victoria Olufunmike Ainoti Aya Olori Eleji re.
0: Telo.
1: Telo.
0: O dasa. Se pe wa, ani gbogbo wa le pe, abi mi kan le pe.
1: Oro si party tan sense lo. Ibata kere ta ba fel lo si pati a fe mon mon beni
0: e fe lo mon mon ni pati
1: yes kilo ma de wan faro wa se
0: ele ti mo si pe pati le ti mo mama wa kili Victoria ino
1: kili ino wa bo li se wa mon lo le jeje mokonri
0: bo pati te wa ti odo yi lo e romo koko mu lo li
1: ama ko se ni ama mo godo te wa lo le kilo mo ti ri fine boys
0: opa se fine boy
1: ah re mi ji ta ba so ba so ko lo ti ka se wa lo si wa lo si wa lo ko ni pati beti wa ta ti da bansi ama lo ti ri pe a fe ye awon ore wa to ba nse npase e so awon ba nse mo ma ye wa si so mo yo ba bodo mo lo ye bs ya ta awon ore na wa ye ba si ba reciprocity ni
0: be ni
1: mo bo fun ni bo ko lo ko lo nke le si
0: o be ni o o da sa o mi wo le fe ki fun yin la le sa
1: eh ba mi kle orin bande osupa said
0: o da sa osupa said O dasa e ma ba wa ka lo ka ma fi asiko yi ka ma fi happy wonderful birthday si mama wa Queen Victoria I know Oluwa Funmike aya fine boy fine man fine grandpa telo woni ka ma ki pe happy birthday ola yi gangan ni ayajo ojo ibi yin Mama wa Queen Victoria I know Oluwa Funmike aya olori awon na ni aya won tu je olori fine boy fine man el Taiwo Taylor lagba Olorun ba igba odun iseju kan ni yo je fun yin gbogbo wa na la nkin lati koni radio 102.5 FM pelu awon ololufe eto yi ololufe eto e ku ipalemo anki yin ku ayeye ojo ibi yin elo e kale o
2: Hello.
0: Eka Alessa. Ojo kan pelu sa. Officer baba ino. Yes sir.
2: Omo nko o.
0: Alafia sa family nko sa.
2: Alafia ni arupe lo Olorun.
0: Eka bo so yi ti e ku ipale mo.
2: E ba mi ti gugu ati olale e patapata ni robi ni o jolu keri ni. Patapata ate oja wun ya don mo mi ya don mo mo mi.
0: Oluwa ṣeun. Ọlọ́run àtúbọ̀ gbà kó so délẹ̀.
2: Ọbẹ̀ mi fún wa ní ìwé àyìnlá tó bá dá.
0: Àyìnlá?
2: Oda.
0: Oda. Yes sir. Yes sir. Ọfíìsà bàbá ẹ̀ náà nìyẹn. Ẹ̀yin náà ṣe èèyàn ni. Bí ẹ bá ṣèyàn àwọn náà ní láwọn fẹ dúró tì yín pọ ní láwọn fẹ tọjú yín gbogbo ẹbí ọlálẹyẹ ẹ ṣeun gan ni o ẹ kú ìtọjú bàbá wa ọfíìsà bàbá ìná ẹ ṣeun gan ni ọlọrun àtúbọ fún yín ní ìlera eléyìí tó péye 0704 700 3341 0704-700-3341. No, you joke, oh. Tell if you what I became here at the Shesha War. See WhatsApp line you are 0704-700-3341. 0704-700-3341. Ambo.
3: No more, no less. Don't stop with your garbage.

gẹ́rẹ́ gẹ́ ni aago mọ́kànlá àṣálẹ́lù. Ìròyìn àwọlé sùn ló ń dé sétí gbọ́ yín láti kàn ní rédíò 101.3.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà ti ìpínlẹ̀ Èkó. Ìròyìn láti ẹnu Eniola Saliu. Àwọn aláṣẹ tí ọ̀rọ̀ kọ̀ àtàwọn ṣàǹkùṣàǹkù láàgbọn ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí ti ń sa gbogbo ipa wọn láti fi òpin sí ayédèrú ẹ̀rọ ìṣirò ìyẹn kalkulétọ̀ eléyìí tó ń wọlé sí orílẹ̀-èdè yìí pẹ̀lú bí ilé-iṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àjọṣepọ̀ àjọ Standard Organization of Nigeria SON pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Lagos State Tax Force ṣe gbẹ́sẹ̀ lé páálí ẹ̀rọ ìṣirò tó jẹ́ ayédèrú eléyìí tí iye rẹ̀ kò dín ní 14,000 lásìkò tí wọ́n ṣiṣẹ́ wọn ní ọjà Dòsùmú ní ìlú Èkó. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ kẹ́fín kọ̀ńténà kan eléyìí tó kó ayédèrú ẹ̀rọ ìṣirò ọ̀hún tí wọ́n sì tọpinpin rẹ̀ dé ọjà Dòsùmú níbi tí wọ́n ti fi kélé òfin gbé àwọn lọ́jà ọ̀hún àti ọjà wọn. Àkówọlé ẹ̀rọ ìṣirò yìí wáyé látàrí ìdánwò lọ́lọ́kanòjọ̀kan tó ń bọ̀ lọ́nà. Nínú ọ̀rọ̀ àjọ SON wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àkàìmọye èròjà ìkẹ́kọ̀ọ́ tó jẹ́ ayédèrú tó ti lu ọjà gbogbo pa jákèjádò orílẹ̀-èdè yìí eléyìí tó ní gbogbo rẹ̀ làwọn yóò rí dájú pé àwọn kó kúrò nílẹ̀ pátápátá. Nínú ọ̀rọ̀ àwọn òǹwòye kan lágbọn ètò ẹ̀kọ́ wọ́n bu ẹnu àtẹ́ lu irú ìwà tí àwọn ọlọ́jà náà wù tí wọ́n sì gbóṣùbà káre fún iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àjọ SON fún iṣẹ́ takuntakun wọn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde ọjọ́ ìṣẹ́gun Tuesday tó ń bọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi sààmì ọdún Eid Maulud tọdún yìí eléyìí tó jẹ́ ayẹyẹ ọjọ́ ìbí Ànábì Muhammad. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ohun abẹ́lé ìyẹn dókítà Olúbùnmi Túnjí Òjó lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ akọ̀wé fún mínísítà ọ̀hún ìyẹn Magdalene Ajani ó kí gbogbo mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé kú ọdún. Dókítà Túnjí Òjó ó wá rọ gbogbo mùsùlùmí ọmọ Nàìjíríà láti kọ́ṣe Ànábì Muhammad kí wọ́n sì lo àkókò náà láti gbàdúrà àlàáfíà ìlọsíwájú àti ìṣọ̀kan fún orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti pè fún ìgbésẹ̀ ní kíákíá àti àyẹ̀wò fínífíní lórí ìṣẹ̀lẹ̀ gbígbógunti àti ìdẹ́yẹsí àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ míì eléyìí tó ń wáyé lórílẹ̀-èdè South Africa. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣe ìkìlọ̀ pé tí wàhálà yìí bá ṣì ń tẹ̀síwájú ó ṣeéṣe kó tapo sí ààlà orílẹ̀-èdè South Africa nílẹ̀ òkèèrè kó sì ba àjọṣepọ̀ wọn pẹ̀lú àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó kù jẹ́. Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ní ìpínlẹ̀ Ambassador Sola Enikanlaye ló fi ìpè yìí síta níbi ìpàdé àpérò kan eléyìí tí àjọ Nigeria Institute of International Affairs NIIA tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀. Ó ní ọ̀rọ̀ ṣùnùkùn ni ọ̀rọ̀ náà eléyìí tó yẹ láti fi ojú ṣùnùkùn wò àti pé gbogbo wa ní ilẹ̀ adúláwọ̀ ni ọ̀rọ̀ náà kàn eléyìí tó sì yẹ kí ìgbésẹ̀ akin kó wáyé lórí ẹ̀ láìpẹ́. Ìròyìn àwọlé sùn kò ní jù ṣókí báyìí lọ láti kàn ní Radio 103.5 FM. Ẹ ṣeun bí ẹ ti ń tẹ́tí sí wa. Eniola Saliu lorúkọ mi.

0: Orúkọ tèmi ni Ọláwálé Osù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ Òsúlà Harbour. Iléeṣẹ́ tó jẹ́ pé lọ́tún báyìí ni titi wọn, tó jẹ́ pé gbogbo àwọn ìyálájẹ́ babalọ́jà àti gbogbo àwọn òǹtajà inú ọjà nílẹ̀ Yorùbá ń fọwọ́ rẹ̀ sọ̀yà fún gbogbo ọkàn tí wọn ò fẹ́ nígbàgbọ́ nínú lílo ewé àti egbò mọ́. Gbogbo àwọn èèyàn tán ti sọ̀rọ̀ tínú lórí egbòogi tiwantiwa. Àìsàn tí ò tó nǹkan lẹ́lòmíì ti náwó tó tó dá nǹkan rese dànù sí lórí. Ẹ̀yin tẹ́ ẹ ti lo product iléeṣẹ́ Òsúlà Harbour, tẹ́ ẹ ti mọ̀ bó ṣe rí, tẹ́ ẹ wá ń bá wa júwe fáwọn ẹlòmíì pé kán mọ bọ̀ ń bẹ̀. Ẹ ṣe adúpẹ́ púpọ̀ o, àmọ́ lóore o. Òsúlà Bitters, ọmọ tó ti gbáwọ̀ mìíràn tuntun wọ, ohun tó ń dára tẹ́lẹ̀, ó tún ti wá dára sí o. Tọmọdé tàgbà tó ń jẹun tódùn, àfi ká yá ni sínú ilé ni o. Bínú bá ń kún tó ń kùn gbùrùgbù, èèyàn tí ò rí ìgbọ̀nsẹ̀ ṣe, àpọ̀jù ìdọ̀tí inú tó mú kínú ó máa kanni, tó mú kọ́pẹ́ èèyàn ó máa ròyàn góórógó, ìdọ̀tí inú tó mú kọ́lọ́mọkùnrin kó dọ̀lẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀. Tẹ́yìn bá ti jòkó pẹ́ díẹ̀ àti dìde á wá di wàhálà. Òsúlà Bitters ní kẹ́ máa lo. Èèyàn tó ní toilet infection tójú ara yún wọn, tí nǹkan funfun ń jáde látojú ara tí ò tẹ́ wọn lọ́rùn, ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń mú kára ọmọ yún wa, kára ọmọ jáwajẹ, tó ń fa ara títa àti ẹsẹ̀ tó ń gbóná, ọwọ́ àtẹsẹ̀ tó ń kúrìrì, pajápajá tó ń dì mọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀, àti gbogbo iṣan ara tó ti dòkú. Ẹ máa lo Òsúlà Bitters o. Egbòogi ajísan ni. Gbogbo iṣan ara tó ti ń daṣẹ́ sílẹ̀, gbogbo iṣan ara tó ti lẹ, ẹ̀yin ò lè rìnrìn ibùsọ̀ méjì mọ́. Ẹ ti mọ mi gúlegúle. Tẹ́ ẹ bá ti rìn díẹ̀, ẹ ti sinmi láìmọye ìgbà lójú ọ̀nà, ẹ̀yin ò lè dágbẹ́sẹ̀ ńlẹ̀ kébékébé. Ẹsẹ̀ ti ń máa ń wúwo láti gbé. Á wá dàbí ẹn pé wọ́n de búlọ̀kù mọ́ wa níbàdí. Àtẹ́lẹsẹ̀ tó ń kú tàìtàì tó dàbí ẹn pé kò sẹ́jẹ̀ ńbẹ̀. Àtẹ́lẹsẹ̀ tẹlòmíì á dàbí ẹn pé wọ́n tẹ rẹ̀ tàbí fóòmù mọ́lẹ̀. Ìsàlẹ̀ ẹsẹ̀ tó ń kanni tó dàbí ẹni pé èèyàn tẹ ẹ̀gún mọ́lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ lárúgbó nílé tán ń pariwo orúnkún ríro. Ẹ má jẹ́ kí Òsúlà Bitters kó wọn nínú ilé wọn o. Bí nǹkan ń ṣe ni, bí nǹkan ò ṣe èèyàn. Egbòogi tó yẹ kí gbogbo ẹbí kọ̀ọ̀kan ó ní sínú ilé ni Òsúlà Bitters ti jẹ́ o. Bẹ́ ẹ bá ń tọ̀ bí ẹ̀mẹrin, ẹ márùn-ún lóru kílẹ̀ ó tó mọ́. Ẹ̀yin ti tọ̀tọ̀ọ̀tọ̀, gbogbo iṣan ara ti dẹ̀, àpọ̀jù ṣúgà ó ti ṣàkóbá fún iṣan ara wa. Kò wá ṣe déédé bá a ṣe fẹ́ mọ́. Bọ́wọ́ ṣe ń pọ̀n pẹ̀pẹ̀pẹ̀, bẹ́ẹ̀ lẹsẹ̀ ń pọ̀n. Ó ti wá ṣe okùnfà ìfúnpá gíga àti àìróorunsùn fẹ́lòmíì. Àyà wa ṣàdédé ń já gbìgbìgbì láì jẹ gbèsè kankan. Àpọ̀jù ṣúgà yìí náà ni o. Òun ló máa ń kọ́kọ́ síwájú kẹ́lòmíì kó tó ní stroke. A máa pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fín tí ò ní lè gbérí mọ́ o. Bẹ́ẹ̀ bá ń gbọ́, ikú la gbọ́ àti ẹ̀wà mọ̀ gbà tó rẹ̀ wọ́n. Silent killer. Àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o. Kò ní mú àwọn ọmọ wa o. Bí àpọ̀jù ṣúgà ò báyìí tí wáyé, kọ́mọ́ bá wá wáyé. Tó bá ti wá wáyé, ẹ lo Òsúlà Bitters kó bá wa fọ gbogbo ron tó dùn dànù. Òsúlà Bitters, ààbò pàtàkì ló jẹ́ o. Lọ́wọ́ gbogbo ìṣòro tó ń kojú iṣan ara àti gbogbo àìsàn míì tó lè jẹyọ látara ntódùntódùn tá a ti jẹ, tá a ti mu. Gbogbo ẹ̀yin aláfẹ́ èèyàn tẹ́ ẹ fẹ́ràn fàájì, ẹ fò Òsúlà Bitters síwájú o. Tẹ́ ẹ bá ti dágbo àríyá, gbogbo ntódùntódùn tá a ti jẹ yóò bá wa fọ gbogbo rẹ̀ dànù. Egbòogi olómi ni o, tí kò lọ́tí nínú rárá. Òsúlà Bitters jẹ́ o. Ó rọrùn láti lò, ìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀. Wọ́n ti lù ú lóǹtẹ̀, ó ti ní NAFDAC nọ́mbà o. Oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gbà lo Òsúlà Bitters fún ìtọ́jú ara ọ̀tọ̀ọ̀tọ̀. Àdírẹ́sì wa nìyí o. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Ìsàwò, ẹ bọ́lẹ̀ ní Abe Bus Stop. Àdojúkọ Abe Bus Stop yẹn, ẹ ti rí bánà wa ńbẹ̀. Ẹ̀yin ti Sàgám, ẹ lọ sí ìsàlẹ̀ ọkọ̀ roundabout ní Ìláyè. Ẹ wo bí áàkì tí wọ́n ya adé sí yẹn, ẹ wọnú street yẹn. Níwájú transformer tó wà ńbẹ̀, ẹ bèrè Òsúlà Harbour, ẹ ti rí bánà wa ńbẹ̀. Àǹfààní ńlá rèé o fún wa alágbàtà tó o ní àdírẹ́sì ibi tá a lè wá ẹ sí. Máa bọ̀ láti wá forúkọ sílẹ̀ láti bá wa dòwòpọ̀ nílé iṣẹ́ wa o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nìyí o. 08022333205. 08022333205. mu lẹ́nkan sí 08022333205 08022333205
1: Osula bagbe tutun ara oto meri ri egbogi jade Osula bitter loruko re nje ta ba wa nkolongo Osula bitter ni gbagba o to be o ju be lo omode atagba to nje madun madun ni gogo gba egbogi Osula ni ke ya ni nile o eyin te fe ki ara yin to wuwo ko fuye e ma gbera bi ewi olofe elomi aranju kankan ko to le ri pese se lowo igbose lile panko pe egbogi eru jeje oko jedi jedi Osula bitter ni ke lo wo idoti to ti disinu iso ara wa ti ko fun omi ateje laaye lati raaye ni lo si ibi ti ara ti nilo omi ateje ko pa ki apa atese o ma wuwo ki elomiran ma ti rin lati ma mi gule gule bi oloke ile ki elomi ba fi ese te ile bi igba ti won te form ni ati dije dogun ati bere ijagban se ni o dabi wi pe won di block melomi ni badi Osula bitter ni ki ebi koju ogun amayesu ni ni o ma nre wa tenu tenu ogbologbo infection ti doba sinu eje Osula bitter ni o ro loye awa modibo lori ara yunyun ara tita owo atese to nkuta itai owo atese to n pariri ogbologbo kokoro nu eje olojo pipe to ti n ba agbo ara wa wo iya ija Osula bitter lo kaju e eti to n oye nkan to le mo ni lona ofun o se po ko se gbe mi isan ara to n fa ni sodan ide okunrin ti o le tatekale ori papa pelu iyawo e Osula bitter ni ke lo o fo gbogbo gedegede inu ara danu ogun apariro ese riro orokun atori keriki ara ta ti nawo si yo di atemole inu to n kun inu to n kun eyo sise lapoju gbegbe ni elomi o ma gbe to ba se yo sere sere ni eyo telomi o ma yo Osula bitter ni awon ologbon lo ti alaafia se fi inu agbo ara won se bugbe e wa gbo o ti e ba ri awon kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile ti won pariwo ogun ile ise Osula aba awa ko la ran won ni se o ayederu ni won gbogbo iso to ti re tabi to ti doku ti e ba lo egbogi Osula bitter yo ji pada ni lese kese ori egbogi aji san to daju ni
0: eyin obi ati alagbato to lomo nile ewe nla F Osula bitter teleru omo wa oni jiya oniya o gbogbo infection teyan le ko latara ale igbonse gbogbogbo to le fa wahala ninu aye awon omo wa Osula bitter yo ba won for danu o address wa ni yi o nibi gbogbo te ba tin bo e bo le ni Agric bus stop ni ilu Ikorodu egbe okada to nlo si Isawo e bo le ni Abe bus stop adojuko Abe bus stop yen e ti ri bana wa nbe eyin ti Sagam e lo si Isale oko roundabout ni Ilaye e wo bi arc ti won ya ade si yen e wo nu street yen ni waju transformer to wa nbe e be Osula aba e ti ri bana wa nbe anfani nla re o fun wa lagbata to ni address ibi ta le wa e si ma bo lati wa foruko sile lati ba wa dowopo nile ise wa o ero bani soro wa ni yi o 08022333205 08022333205 emule nkan si 08022333205 08022333205 Efe mo gbogbo n ta gbe dani ni le se wa e lo follow wa lori gbogbo social media platform wa osulaaba.ng gbogbo n ta gbe dani le mo ri kete kete a ni faisan lo gba o
2: Osula bitter ni o
3: Osula bitter ni ka no
2: o tun gbara ni ro
3: Osula bitter ni ka no
2: apoju suga fun ti mo
3: Osula bitter ni ka no.

kú ìpalẹ̀mọ́ ti ẹ̀síwájú láti kọ ní radio 101.3.5 FM 0704-700-3341 ẹ má bínú àwọn ìpè tó wọlé nígbà tí a mú àwọn ìkéde ẹ lè máa pè báyìí tàbí kẹ́ ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí WhatsApp line wa 0704-700-3341 bákan náà ká máa fi àsìkò yìí ká máa fi kí gbogbo oníṣẹ̀ṣe ẹ òkú ọdún ìṣẹ̀ṣe àná lè tó jẹ́ pé ó gbòde kan pọ́pọ́ ṣiṣẹ́ ó sì ń lọ lọ́wọ́ o bẹ́ẹ̀ ni ó sì ń lọ lọ́wọ́ ẹ bákan náà ni a tún fi wá ń kí olúwo dr abẹ́rẹ́ ifá òòṣà òtúrúpọ́ ògúndá temples tí wọ́n wà ní abẹ́rẹ́ ifá house ní 9 chicago junction second pipeline àgbọ́wá ní òjìjọ àwọn náà wọ́n máa ṣe ọdún ìṣẹ̀ṣe wọn ní kòpẹ́kòpẹ́ yìí ìdí nìyí tí mo fi ń sọ wípé ọdún ìṣẹ̀ṣe pọ̀pọ̀ ṣinṣin ẹ̀ ó sì ń tẹ̀síwájú bó tilẹ̀ jẹ́ pé àná ogúnjọ́ nínú oṣù kẹjọ náà ni àyájọ́ ọjọ́ tó jẹ́ wípé a máa ń ṣe ọdún ìṣẹ̀ṣe ẹ kú ìpalẹ̀mọ́ olúwo dr abẹ́rẹ́ ifá òòṣà tí wọ́n wà ní 9 chicago junction ní second pipeline ní àgbọ́wá ní ògìjọ ẹ kú ìpalẹ̀mọ́ tí ẹ síwájú 0704-700-3341 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa fi kàn sí wa láṣáálẹ̀ yìí.

0: Hello,
1: Lutu. Who can you ask if you think you are?
0: Láti
1: Ajégúnlé Àpápá ẹ káàbọ̀ sà.
0: Àmì.
1: Àmì o.
0: Àmì
1: àmì àmì. Ẹ ṣeun gan ni sà. Talẹ fẹ́ kíkú ìpalẹ̀mọ́? Kí lẹ fẹ́ ṣe? Ìnáwó wo lẹ dájọ́ ẹ̀ sọ náà? Tẹ́ ẹ fẹ́ pè wá, tẹ́ ẹ fẹ́ sọ fún wa. Ọjọ́ Sunday yìí. On the
0: 23.
1: Of August. Ẹ kú ìpalẹ̀ mọ́ sà. Ọjọ́ Àkó láyọ̀. Ṣé ẹ pè wá àbí ẹ pè wá àbí kí wọ́n wá jókòó sílé mi jẹ́jẹ́? Ó dá sá. Wọ́n fẹ́ kà sí ẹ̀. Ó ti yé mi mo ti já. Oríwo lẹ́fẹ́. Ìpè yẹn ti rè 0704-700-3341. Bàbá wa Táíwò Télò, àwọn ti pè mí. Ẹ̀wọ̀n tiẹ̀ ti fìwé pè mí. Ẹ̀wọ̀n tún ti pè mí ní orí afẹ́fẹ́ pé ó dá o, ọlá o, òun ni ọjọ́ ìbí Queen Olúwa Fúnmikẹ́ Victoria Àyínà Tilọ̀ tí wọ́n jẹ́ aya wọn olórí wọn. Wọ́n ti fìwé pè mí. Mo ti gba invite yẹn 0704-700-3341. Hello, ẹ kalẹ̀ ẹ ti wọlé o. Yes sir, ẹ bá gbóhùn sókè sà. Ẹ kalẹ̀ sà. Ọlọ́run ló ń to orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Láti Ṣàgámù lẹ ti ń pè wá. Ó yẹ nìṣó ńlẹ̀. Pàṣó lẹ fẹ́, ó da àwọn sí pàṣó. Sá? Ọwọ́ bọ kí bọ̀ àbí ìwò lẹ sọ? Kọ̀mpútà. Ó da. Ẹ ṣe gan ni. Fún àwọn tí wọ́n ń pè wá, bóyá ẹ̀yin ṣe ń yí rédíò yín síbẹ̀ tẹ́ ṣe ń gbọ́ ètò. Ohun tá a sọ pa tó fẹ́ gbéyẹ̀wò lórí ètò yìí ni pé bí gbogbo wa ṣe máa ń lọ sí ìnáwó, bí a ṣe máa ń lọ sí patí, kíni ìdí, kíni nǹkan tó jẹ́ wípé ó máa ń motivate wa wípé ká lọ sí patí. Yàtọ̀ sí pé wọ́n fìwé pè wá, lára àwọn tó pè wá bàbá wa Táíwò Télò, wọ́n ní táwọn bá lọ sí patí nígbà yẹn, nígbà táwọn ṣì wà ní ọ̀dọ́, wọ́n ní fine boy àwọn, òun làwọn máa fi ń kó àwọn ọmọge jẹ́ pé àwọn ṣàfẹ́ lọ gbọ́mọ, wọ́n fẹ́ lọ mọ́mọ́ patí ni. Wọ́n ní ṣùgbọ́n nígbà yìí tó jẹ́ pé ara ti di ara àgbà, tí wọ́n ti di grandpa báyìí, wọ́n ní àwọn òṣèyẹn mọ́ torí pé kí ni ìyẹn ti di àfihẹ́yìn tí eégún fi ṣọ. Wọ́n wá sọ wípé nǹkan táwọn máa fi lọ sí patí ní ìsìn ni pé àwọn fẹ́ fi yẹ onínáwó sí gẹ́gẹ́ bí iṣẹ́ ọmọlúàbí, wípé kí a máa yẹra wa sí ohun tó fi lè mú onítọ̀hún fún yín ní ìwé tán fìwé pè yín fún patí. Ẹ̀yìn náà kẹ wá ṣẹ̀ṣẹ̀ ọmọlúàbí, kẹ fi lílọ yín, kẹ fi yọ wọn sí. Bẹ bá tún wá fẹ́ ṣe ọmọlúàbí yẹn délẹ̀, kẹ tún wá wá nǹkan fi sínú envelope kẹ fún wọn. Bó sì jẹ́ gift náà ni ẹ máa rà lọ fún wọn ni. Bó dẹ̀ jẹ́ wípé ẹ máa kí wọn lórí afẹ́fẹ́ ni, gbogbo ẹ ti ṣe ọmọlúàbí yìnyẹn, ẹ ti ṣe complete nìyẹn. Àwa tí wá ń sọ wípé fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń lọ sí patí, pàápàá jùlọ àwa tá a jẹ́ youth, àwọn ọ̀dọ́, kí ni ìdí, kí ló máa ń motivate wọn láti lọ sí patí? Ẹlòmíì akọ̀kọ̀ pé àti bóyá ti lọ sí patí yẹn báyìí, tí n bá ti rí kíní ṣe, àbí tí n bá ti fi lè rí kíní ṣe, tí n bá ti fi lè complete assignment mi yìí, òun ti gbà pé òun lọ patí nìyẹn. Àmọ́ bóun ò bá wá rí kíní ọ̀hún ṣe, kí òun ti àtẹ̀kọ́ lọ síbàdàn, òun ò tí gbà pé òun lọ patí. Ohun tá a fẹ́ sọ nìyẹn. Bẹ́ bá ti wá pè wọlé, tẹ́ bá ti wá sọ ìdí tó máa ń mú èyàn lọ sí patí, nǹkan tó máa ń gbé èyàn sí patí gan-an. Yàtọ̀ sí pé wọ́n fìwé pè yín ni o. Òkè wa tẹ bá lẹni tẹ fẹ́ kíkú ìpalẹ̀mọ́, kẹkọ̀ ṣe ìkíni yẹn ló ní ráńpẹ́. Orin tẹ bá fẹ́ ẹ̀yìn sọ fún wa lórí ètò ẹ̀kú ìpalẹ̀mọ́ bá ṣe máa ń ṣe nìyẹn o. 0704-700-3341. Kí n tún wá máa sọ fún wa wípé bẹ́yìn bá ti wá ṣènáwó, gbogbo ẹ̀yin tẹ ti dájọ́ ìnáwó sọ́nà, tẹ bá ti wá ṣènáwó tán, tẹ bá wá fẹ́ kí àwọn tán wá bá yín ṣènáwó, tán ń dìde, tán náwó, tán nára, ẹ mọ̀ wípé ẹlòmíì máa ní ó ga lára ìyá bílíkì, mo lọ sí ìnáwó ẹ̀ lánàá, kó má tiẹ̀ lè pè mí pé ẹ ṣeun àná o. o galare eh bi eyin se complain na ni a kan fa ya se complain na ni a si bi complain pe a ko ma ti e le pe mi pe a se mo ti dele e mo duro ero ti won wa si party bi e bi ero 1000 guests nigba tin ba wa se party ton ni ojo yen ki wa mu ero bani soro mi ki mi phone mi ki wa ma pe yin ni one by one e mo wi pe ko fi be easy ko fi be rorun ko na je ko easy ko na je ko rorun fu wa ni idi ni tin ma fi so bi pe e wa se ikini ani abala ikini lori eto yi e wa se ikini e le se voice note ni WhatsApp yin ke wa ki gbugbu awon te fe ki gbugbu e ko ma ju boya bi 3 minutes lo iye ma bowo de o te ba ti wa so fa awon oninowo yin awon ta ba yin se nawo pe koda gan ninu IV ti e ba te e le ko seyin e won le ba yin print e mo leyin pe fun pe e fe dupe lowo gbugbu eyan leyin nawo ki won tun ninu ki won gbo eto eku ipale mo oni ojo bayi bayi yo so en to ba ti wa gbo yen o ko ni expect pe boya ke tu fi phone ke tu fi pe ohun e lo e kale e kale sa
0: e ku
1: to ma ara lo nto ko ya ti bi te tin pe wa
0: oruko mi ni mr emmanuel lati korodu
1: lati gberigbe e ka bo sori eto sa
0: yes ma
1: Ami.
0: Ewe yi pe so, boye yi a ye zira la se lo, pati lo di to. Kalo yi o lo de zi.
1: Yato si.
0: Aga ko ni e to ma to akati o ma se yin, apuku ni. Bos, e o ma takati yin po, e ka tu ko zo ye, yin la pali.
1: O da sa, yato si yin. Yato si pe epe lo fili lo yi ke fi pon ori na wole kini ohun to ma n gbe yin lo party te mo wi pe ate ba ti de party yen te ti e ba ti se bayi okan yin ti bale niyan
0: igba mi ta wa igba na fi wa ni ta wa fi lo party ta fi wa ni kekere igba mi wa ka won wo bi eni pe ka lo foju lo nje ka lo ju
1: ka wo fọlọwọ ka to be sele ke lo wo bi se ri nibe ke sa lo wo gbogbo police ni yen se ri a fọ mo yin na
0: ba mo ka ka jo lo school ajo je student bo yo ya le ri ti e fe ma pe da ma jo kan
1: te jo ma ko wo ri de be
0: da jo wa bo ko e wa bo ro jo ro
1: o ti ye mi
0: yen na to wa nbe so
1: o ti ye mi o si ye mi sugbon lowo bayin si nkan ni time ti e wa nsi leyin kokon le ye won si nikan agbaya tu bo da lesa
0: e ze wa
1: o yi wole fe
0: bari at 40
1: oda sa e ma ba wa kalo 0704-700-3341 0704-700-3341 no ni oju opo te le fi kan si wa ile o ye kale o
0: e ku to
1: ala lo nto ye kale sa
0: awa ni o lo wa baba yin to
1: ami o
0: na wa le lo so ro pa ta to pe ile ko
1: o da sa awa pelu yin sa
0: mo fe ke ba mi ori ti mo fe ori sade ati ni mo fe ori ojo bi se pataki o se koko yen nkan te mi fe ni
1: oda sa ta ma fi asiko yi won ni ijile oluyege adedeji won ni won fi asiko yi ki ana won oriola family ku ipale mo ayeye ojo ibi grandpa won ni grandpa yi won ti di olugbe sugbon won tun si ma ran ti ojo ibi won ni gbogbo odun late oriola sulaimon ajibade won ni yo waye ni ojo monday to nbo yi ni number 19 coco vital olegbe baba west kowo pe bus stop ni ile iya ibadan ni lisa village ni oluke ifo ni ipinle ogun won ni awan gbadura wi pe ojo ako layo idile oluyege adedeji awon na ni won ni ka ma ki idile oriola abe elo e kale o e kale sa e ti wole o
0: e kale o
1: e kale sa o ko yan ti bi te tin pe wa
0: orupo mi ni kilo
1: lati bosa
0: lati korodu
1: o ma wa so wa awon ara korodu lale yo ye ni so nle sa
0: korodu la wa wa
1: Ain't you call do a war? You die at your car, oh, yeah, no, yeah, you should let. Lati shawo awa pelu yin sa ta le fe ki ati pe ki ti e ba lo si nawo kini ohun to ma n gbe yin lo si nawo ki lo to ma mu yin lo nawo
0: keri o pada ki to mu wa lo si nawo ti pe pa ta wa wa a pe la wo re wa a fe ta wo
1: Mama, o ti dokunrin meta to ti pe si pe tori obirin e sha nlo party lo somo tori obirin le se nlo party mo fọlọrun ba so yi o
0: eyin le
1: koko wa wa na yes I e se un gan ni sa 0704703341 e just je ki a tu gbo omi eleyi lara won ti won se bi ere omi ko to di pe ma tun mu awon atejise eleyi toku ele ma fi ate yiye yin sowo na so bi 0704703341 0704703341
2: gbe o ma kale o.

0: 40 years ago.
1: Eh, lossy party mo. Yala birthday party. Iko mo jade.
0: Pati, Hello.
2: Ekalesa.
0: Yes,
2: ma.
0: Owo kan ya ti ti pe wa sa.
2: Alati apela saka sileke. Lati apapa je kole.
0: Lati e kabo sa.
2: Akoko na program o te se yi ore mi kan lo ma bi program yi wa soto mi do radio.
0: Okay.
2: O le ti n gbo. Awo mo ma ri ododo oro loro yi. That is number 1.
0: Yes.
2: Hello.
0: Yes, sir. Awa pelu yin sa.
2: I'm a bad boy. Ìyá tó bá wà responsible náà ọmọ rẹ ọkùnrin ọmọ rẹ obìnrin wọn ti ń bára wọn sùn wọn ti ń bára wọn jí which is pé òkáàkà ti wà lórí wọn gẹgẹ tó rọra ẹ
0: àgbọyé
2: òkáàkà ti wà lórí wọn mà dé díẹ wọn mà sọjú ọmọ wọn mà tọjú ọmọ that is number 1 number 2 ǹjẹ́ a lè kí àwọn aláṣẹ
0: 0704 700 3341